0: lọ́kọ́.
1: Bẹ́ẹ̀ sọ Ọlọ́run o.
0: Àtìlẹyìn tí àṣẹ ti ní lẹ́mi lórí.
1: Àtìlẹyìn tí àṣẹ ti ní lẹ́mi lórí.
0: Ẹ̀lànà.
1: Ẹ̀lànà. Kábíyèsí o. Kábíyèsí o.
0: Ẹnìkan níbẹ̀ nínú aṣọ eégún.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Tó fi ń dún mọ̀ o.
1: Wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ o.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Ó yẹ sà.
0: Àbí yẹ kọ́ ní kébẹ̀.
1: Èèyàn ní bẹ́ẹ̀ di oro.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tọ́rọ̀ fi ń dún mọ̀.
0: Tọ́rọ̀ fi ń tẹ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Wọ́n mi sí ọ.
1: Ó yẹ sà.
0: Ẹnìkan ló wà nídìí ẹ̀. Ẹnìkan wà mí. O ni bí omi ràgbọ́ lẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Wọ́n ti yàn.
1: Kábíyèsí o.
0: Wọ́n yàn.
1: Ẹ o.
0: Wípé lọ́ba tí wọ́n jẹ́.
1: Adániwáyọ̀.
0: Ìdílé mẹ́ta ló lọ.
1: Jésù.
0: Ìran mẹ́ta ló máa dé.
1: Jésù.
0: Kó tó padà wá jíṣẹ́.
1: Kábíyèsí o.
0: Bá ti rẹ ilé jẹ. Ọmọ tó bá bí. Bá ti ẹ jẹ. Ọmọ tí ọmọ rẹ̀ bá bí. Ẹ bá ti ẹ jẹ.
1: Ayérayọ̀.
0: Abájọ.
1: Kábíyèsí o.
0: Ẹ wòye ká ṣe kán sálè fún.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ yẹn le.
1: Ó lágbára o.
0: Ẹ̀rọ Ọlọ́run bà mí.
1: Ó lágbára o.
0: Ọmọ mẹ́ta ló bí.
1: Kábíyèsí o.
0: Mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ya wèrè.
1: Jésù.
0: Ẹ sà.
1: Adániwáyọ̀.
0: Kí àkọ́bí tó ya wèrè.
1: Yẹ́sà yẹ́sà.
0: Ó ti bí ọmọ mẹ́ta.
1: Kábíyèsí o.
0: Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí àkọ́bí bí.
1: Ẹ o.
0: Wọ́n ní ìkan mú Colorado.
1: Jésù.
0: Ó fa drug.
1: Kábíyèsí o.
0: Títítítí.
1: Ẹ o.
0: Drug yẹn tún wọrí ẹ.
1: Adániwáyọ̀.
0: Òun náà bẹ̀rẹ̀ wèrè.
1: Jésù.
0: Ìkan nínú àwọn mẹ́ta tí àkọ́bí.
1: Ó yẹ̀sà.
0: Òun náà ti ya wèrè
1: báyìí. Ayérayé Ọlọ́run o. Ọlọ́run sí òní o.
0: Ó ti ṣe jẹ́ pé.
1: Kábíyèsí o.
0: Àkó ògùn ni wọ́n ń ṣe.
1: Jésù.
0: Wọ́n ti ogun wọn lẹ́yìn
1: ni.
0: Jésù. Sọmọ kan.
1: Kẹ́ o.
0: Àtìlẹ́yìn.
1: Àtìlẹ́yìn.
0: Àtìlẹ́yìn bọ́ra.
1: Àtìlẹ́yìn bọ́ra o.
0: Tó ti ìdádúró.
1: Ó ti ìdádúró.
0: Lẹ́yìn nínú ayé mi o.
1: Lẹ́yìn nínú ayé mi.
0: Àtìlẹ́yìn bọ́ra.
1: Àtìlẹ́yìn bọ́ra o.
0: Tó ti àṣẹ ti lẹ́yìn.
1: Tó ti àṣẹ ti lẹ́yìn.
0: Nínú ayé mi o.
1: Nínú ayé mi.
0: Ẹ̀lànà.
1: Ẹ̀lànà.
0: Oyè oyè oyè.
1: Ó ń kọ́ ọjọ́. Sọ̀rọ̀.

0: ìwọ tó ti fẹ́ gbàdúrà para rẹ yìí, ó jẹ́ jẹ́ ń fún ọ nọ́mbà ẹnìkan kọ́ ẹjọ́ mọ́ gbàdúrà. Bó ṣe fún mi ní nọ́mbà ìyá yìí nìyẹn o, òun gan ló kọ̀nẹ́ẹ̀tì mi mọ́ ìyá yẹn, ó tún wá kọ̀nẹ́ẹ̀tì ìyá yẹn mọ́ èmi. Tí ìyá yẹn bá wá Nàìjíríà, òun ló máa ń gbé as a taxi driver. Dádì, ìyá ti sọ mí dọmọ o, ìyá ti wá sí Amẹ́ríkà, ọ̀dọ̀ mi ló wà bẹ́ẹ̀ mi tí ní nǹkan kan, hòtẹ́ẹ̀lì ńlá kan láwà lábùjọ, hòtẹ́ẹ̀lì tó ti ń san 250 lójoojúmọ́. Ó tún la jọ ń lọ Ghana ni, ó látún wá jọ lọ Amẹ́ríkà, òun á tòwé mi tí Donald Trump bá ti kú bẹ́ẹ̀. Ó lóun fẹ́ràn mi o, skul tí mo dálẹ̀ láti yọ ọdún yìí, ó ti wá bẹ́ẹ̀, ó ti gbàdúrà bẹ́ẹ̀ o, ó ti fún mi lówó o, mo ti sàn dá mẹ́wàá mi o. Àdúrà tí mò ń gbà ní gbogbo ìgbà ni pé kí Ọlọ́run kó gbé ìdáwẹ́ mẹ́wàá mi sókè, kí ìdá mẹ́wàá mi kó gara ju iye tí mò ń san tẹ́lẹ̀. Báà mi, ó ti san, ó ti Ọlọ́run ti jẹ́ kó gara jù bẹ́ẹ̀ lọ o. Ó kọ́kọ́ fún mi ní $120 ná láti ìgbà tó ti dé, tó jẹ́ pé ó ti ra nǹkan oríṣiríṣi bọ̀ fún mi, tó ti ń fún mi lóúnjẹ, oúnjẹ tí mi ò jẹ́ rí, mo ti jẹ jẹ́. Bàbá mi, ìpè yìí dájú o, ẹ̀yin èèyàn mi, ìpè yìí dá o, ìpè yìí dá o, ìpè yìí dá o, ẹ jẹ́ ká tẹ̀lé ìpè yìí o. Mo ṣèrìbọ mi ní December last year, mo wà ní, mo wá dúró sí Jesus City láti December 5, mo sì kúrò níbẹ̀ ní January 12. Gbogbo ohun tí mo tọrọ lọ́lọ́run fún mi, Ọlọ́run fún mi lálàánú àyànmọ́, Ọlọ́run fún mi ní abánisán, Ọlọ́run fún mi ní afúnni, Ọlọ́run fún mi ní afúnni lóúnjẹ. Ọlọ́run mo dúpẹ́ o, arúgbó ọjọ́ ṣeun o, ẹ bá ń kí mama o, ẹ bá ń gbẹ́rì mi o, dádì ẹ dákun ẹjọ́. Lẹ́wù èmi náà ti change ládùúgbò mi o, tọba ti joyè ni wá ń kí mi ní dúpẹ́ ní wárí fún mi, torí ṣe ni ìyá yìí pín nǹkan fún gbogbo èèyàn. Bàbá mi o, ẹ bá ń dúpẹ́ o, ẹ ṣeun o.
1: Ẹ kígbe bàbá wá ààyè fèmi náà fún mi nípò àní gbogbo ọmọ Ọlọ́run. Kò sí bó ṣe gba Jésù ẹ̀wọ̀n tí ìyá yẹn sọ dàálẹ̀ nísìn, ọ̀rọ̀ Jésù ní sọ bó ṣe fayé ẹ̀ fún, ó mú kúrò nínú iṣẹ́ àti ìyá. Ó ní àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́, gbogbo ẹ̀ ń bá lè tíráì rẹ̀ kan wo ohun tọ́lọ́run lè ṣe nínú ìpínràwọ̀ ẹ̀. Gba Jésù kí wọn náà máa gbádùn, gba Jésù kó rí yàtọ̀ nínú ayé rẹ̀, gba Jésù kó máa tẹ̀lé instruction tí mò ń fún yín lọ́sàn àti lóru. Kí n tó máa lọ, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ìdámẹ́wàá tọrẹ tó sàn láàárọ̀ yìí, ó ní í ṣe pẹ̀lú Olúwa. Fún mi ní ipò, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣọ́ọ̀bù, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gba Ọlọ́run gbọ́ fún ọkọ tàbí aya, ọ̀ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún iṣẹ́. Ọ̀sán mọ̀ pé nítorí ọ̀fẹ́ ó nílò kọ́ jẹ́ wípé kì í ṣe ìwọ nìkan ló nílò irú nǹkan yẹn. Wá fi irúgbìn tiẹ̀ fi gbà á. Ọ̀rẹ́ Olúwa wá ààyè fún mi, ọ̀rẹ́ Olúwa wá ipò fèmi náà, o ni mo fẹ́ san àti ìdá mẹ́wàá. Account number church ni 2017 4290 47, 2017 4290 47. First bank nìyẹn, Comfort Life Mission International ni ó gbé jáde. Tí ìyàn ọba wọlé lo eléyìí, 1966 1966 36 38 36 38 73 73. Access Bank nìyẹn, Comfort Life Mission International ló náà gbé jáde, 1966 36 38 73. Access Bank ni ó gbé jáde, Comfort Life Mission International. Ẹ wo, kí n tó gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹgbọ́n tí àìsàn lórí ìwé mi tó jáde ní Sunday.
0: Bàbá mi, ìwé tí ìwé àṣírí tẹ́ ta fún wa ní àná, òun ni mo ti ẹ̀ wá gbé ní àárọ̀ bí mo ṣe dé ibi tí mo ti ń ṣiṣẹ́ pé à. Kí n ti ẹ̀ka ìwé tí bàbá mi fún wa o, ibi àlá ni mo ti ẹ̀ ti kọ́kọ́ lọmọ kàn wá sí ìkan, mo bá rí ibi àwọn ti àwọn àbùn à, mo bá sì dúró. Bàbá mi, ọpọlọ yóò ní dàrú lágbára Ọlọ́run. Tó bá jẹ́ pé mo ti mọ ìjọ yí ìpè yìí ní nǹkan bíi 2018 2019 2020, bóyá ìrìn àjò ayé mi ò bá ti yá ju gbogbo ibi tí mo wà ń lọ, torí kò sí nǹkan kan tẹ́ sọ nípa àmì tí kò jẹ́ bẹ́ẹ̀. Eléyìí tó wá jẹ́ kí n mọ̀ òun ni àmì apá the same tiṣẹ́ tó ń ṣe. Fẹ́ wá rí àmì yìí tó jẹ́ ti tó yẹ kí n tètè kéèyàn tètè fi ọkàn tàn, kéèyàn ti mọ ibi téèyàn ó ti mú àdúrà tí mi ò kà kún. Àwọn ni àmì ẹ̀kẹ́ ọ̀tún àti àmì nípa ọyàn, àmì ní apá, àmì ní itan, gbogbo ẹ̀ ni Ọlọ́run fún mi. Àmọ́ àmì ti itan yẹn, nǹkan tẹ́ ẹ sọ síbẹ̀ gẹ̀lẹ́ o ni nǹkan tó ń bá mi fà báyìí, torí ilé ọkọ tí mo wà kò sí dùn to the extent pé mo tiẹ̀ ti ń ronú àti kúrò. Bọ̀ mo sá máa ń wo ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí bàbá mi máa sọ̀rọ̀ tí bàbá mi máa sọ, mi ò bá ti lọ. Bọ̀ kò sí nǹkan kan, Ọlọ́run sì fún mi ní àmì yẹn tó pọ̀, ó ń bẹ ní apá àlàáfíà mi, ó wà ní ẹ̀kẹ́ ọ̀tún mi níbi ẹgbẹ́ imú gan.

0: ṣẹ́ẹ̀kì bẹ̀bẹ̀.
1: Ọ̀gá ní tíbi tẹ́lá bẹ̀.
0: Ẹ rà nù gbà.
1: Ee bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì.
0: Má jẹ̀mú dé.
1: Kámẹ́rà ti ṣe.
0: Ẹ ṣe rere.
1: Ee bẹ́ẹ̀. Ká
0: prosper. Mi ná zàtà. Mo ní kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ jẹ lọ́wọ́.
1: I have 7 keys with me.
0: Tó lè sọ ẹ́ dẹ̀ yẹn láyé.
1: That can make you great in life.
0: Àkọ́kọ́ nínú ẹ̀.
1: Key number one.
0: Olọ́pẹ́.
1: Is thanksgiving.
0: It's a great key.
1: Oh, kọ́kọ́rọ́ lẹ́ni o.
0: To testimony.
1: Kọ́ máa ń jásí ẹ̀ ní.
0: To freedom.
1: Kọ́ máa ń jásí òmìnira.
0: To success. Kọ́
1: máa ń jásí àṣeyọrí.
0: Bó o ṣe ń ṣàmì.
1: As you say amen.
0: Lọ ṣe rere.
1: Ee bẹ́ẹ̀. Prosper.
0: Olúwa, mo gbé ọ̀gá o.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́.
2: Yẹ́sà!
1: Ṣé àlàáfíà lẹwà?
2: Àlàáfíà ni sà.
1: Àlàáfíà Kristi kò ní fi í sílẹ̀.
2: Àmì gbé.

Now, I've once told you that God's timing is always perfect. He uses seasons of waiting to prepare your heart and align circumstances for your ultimate good and his glory. Ọlọ́run fún rẹ̀, ó mọ̀ mọ́ lo àsìkò láti dá èèyàn dúró fáwọn ìgbà kan. A wa mọ̀ prepare kalẹ̀ fún ọjọ́ ògo tó ń bọ̀. Irú bí àti ṣe gbó kìkì ẹ̀ ń sìn báyìí, ó ń ti mú ọ déètì kalẹ̀ tá a máa gbó kìkì ẹ̀. Bó o ṣe tí ìbímọ báyìí, tí gbogbo èèyàn ń pè ẹ́ ní àǹtí, tí everybody dẹ̀ ń pè ẹ́ ní brother, uncle, ó fa ìyè lẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Torí dábàá fún ẹ lọ́mọ, a máa fún ẹ lọ́mọ olókìkí tó máa le ju gbogbo ọmọ táwọn èèyàn ti ń bí lọ. Àgàn kan wà nínú Bíbélì tá a pè ní Manoa, olóbí Samsoni, òun àti ìyàwó ẹ̀, wọn bímọ, wọ́n yàgàn bíi 13 years. Bọ̀ǹgbà tọ́lọ́run bá wọn pàdé, àwọn nabi Samsoni alágbára. Ẹ rí àgàn kan náà wà nínú Bíbélì tá a pè ní Elizabeth. Ó ti darúgbó, kò ti ẹ̀ ṣe menstruation mọ́. Ìgbà tọ́lọ́run máa dé tí ó bímọ, olóbí Johanu tó baptize Jésù. Àwọn àgàn tó bá padà bímọ lọ́dọ̀ Ọlọ́run, ọmọ tán mọ ń bímọ borí gbogbo ọmọ. Àgàn kan náà wà nínú Bíbélì tá à ń korúkọ ẹ̀ ní Anna. Ó ti yàgàn débi pé Pẹ̀línà ìyàwó kékeré rẹ̀ ti ń gan jù. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run gbọ́ tiẹ̀, òun ló padà bí Samuel, wòlíì àgbáyé tá a mọ́ fi ń kọrin.

0: kò se mi o ẹni bá nawọ sókè bọ́lọ̀ ń ṣe pẹ́ kó tó dé ó yá ó máa dé lódì ní sáyẹ sàmì dáadáa jẹ òun ẹni tó lélẹ̀ nínú ayé ọmọ rẹ yẹn ọlọ́run máa dé lódì ní. Sí àmì lélẹ̀ ọlọ́run dé sí fámìlì ẹ. Delays can feel frustrating. Delay idaduro time to nduro yen o le fe bokeje so e di alainireti o le so e di eyan ye pere kale wa ma ronu kilo faba kilo de ti mo kan do yoruba de so pe ireti pipe mo kan sa re sugbon tolorun ba pada de ẹni tí o mẹ́ a mẹ́ fún rere ẹni tí ẹ pé wọ́n sọ pé ò ṣe ránṣẹ́ gan because àwọn kan máa ń búyàn gan wá ní ìwọ tó lè bá rọlẹ̀ débi pé máa pẹ́ ìwọ tó jámọ́ kankan ìwọ ráka lásánlásán ìwọ tó o wúlò fà já ṣùgbọ́n tọ́lọ́n bá dé wà á rí pé èrò bí omi níwájú ilé ẹ̀ kí lẹ̀ ń wá a ní àwa bá ń yọ̀ ni a ti gbọ́ bọ́lọ̀ ṣe yí ayé yín padà náwó ẹ sókè wá o mi mọ bó ṣe bìlífì pé tó ogún ẹ máa la àgbáyé já.
1: Wà á ti gbọ́ káàkiri pé ọmọ ológo ni ẹ̀ wà á ti gbọ́ rí ó ti rí tàbí ká ti sọ fún ọ pé àkàndá èèyàn ni ọ. Wàá báwo wá ló ṣe jẹ́ tọmọ ológo sì ń jẹ̀yà àfi ká gbègbèsẹ̀ kí wá láá ṣe ní fúráìdí ọ̀sẹ̀ tuntun yìí lárúgbó ọjọ́ ní kílà kó nìlọrin lónìí ni òní o lónìí ni ìpàdé náà dìde bó ṣe ń gbọ́ mi yẹn lónìí kò sì máa bọ̀ gbogbo ènìyàn bó lẹ́sẹ̀ rí wáìnì tàbí kóòkì tàbí fanta tàbí ọ̀làdíà yogurt ẹgbẹ́ tí n tán pè ní soft drink ẹlẹ́rìí dòdò tẹ́ ẹ bá ní ẹni ò lówó bóyá kọ́ lọ gẹ̀ẹ́tì kùnúngbà náà tàbí sómò sáàwọ nǹkan tó yàtọ̀ sómi tó jẹ́ ń tó lè dàbí ohun amúnúdùn bíbélì wípé wáìnì ní máa múnú àlàyé dùn ẹ̀rín là ń ṣe àṣẹ fún owó ní ìdáhùn ohun gbogbo ènìyàn bó ló ṣe rí ẹlẹ́rìn dúdú kankan tó dẹ̀ mú wá wà á lọ lọ chọ́ọ̀chì arúgbó ọjọ́ ni o tọ́ba ti dé side of a garage bèrè dúró ní kílàǹkó junction ibẹ̀ ló ti sọ fún ọ̀kadà tí mo rí wọ́n pẹ̀ jọ chọ́ọ̀chì arúgbó ọjọ́ mò ń lọ bí wọ́n lè nàka ẹ̀ tàbí kí wọ́n gbé e débẹ̀ ìyẹn ní side of a garage kílàǹkó junction nìlọrin àárọ̀ friday ni o aago mẹjọ àbọ̀ láàárọ̀ a lè ń gbé wago kan ṣe mọ̀ pé deliverance mọ́ wáyé ìran náà ń wáyé solution wáyé testimony ń ṣẹlẹ̀ ẹ má dẹ̀ gbàgbé deliverance nígbà bá tún parí tán tá a máa tún pray deliverance gbogbo ènìyàn ẹ wá wo bí ẹlòmíì ṣe ń bínú a ní o gbọ́dọ̀ tú nígbà tádùn àbá ń lọ lọ́wọ́ a ní kí n má súnmọ́ òun nítorí ó ti mọ̀ pé òun ẹ̀mí aláyànlẹ́bàá dárúgbó ọjọ́ ẹ jẹ́ ń gbọ́ fire á pàdé láàárọ̀ friday gbogbo èèyàn ẹ

ayélujára mo ti rí yín bẹ̀yà mi gbọ́kọ̀ yẹn ó dá pápápá ẹjẹ́ lọ sójú bòrè sínú ìdíje fẹ̀yà àgbáyé ti ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ kì í ṣèròyìn mọ́ wípé kọ gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina wọ́n fi ìyà jẹ́ kọ gbá bọ́ọ̀lù orílẹ̀-èdè England igi làǹdì èèyàn lọ́jọ́ òní ẹ mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù wọn wá bẹ̀rẹ̀ sí ní sẹlibrétì ní kọ̀ọ̀kan èjèèjì ṣùgbọ́n ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé wọ́n wá lọ gbé bánà kan lọ́wọ́ elé tí wọ́n kọ nǹkan kan sí lára elé tó ní ṣe pẹ̀lú agbègbè erégùsù kan elé tí wọ́n ń pè ní falkland gẹ́gẹ́ bí ìròyìn ṣe wá jẹ́ kó di mímọ̀ ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ uk oje ìyẹn ilẹ̀ britiko wọ́n ti rí àjọ fifa wọ́n lẹ́ dákun ẹ̀ ṣe wádìí o ìyẹn lórí bánà elé táwọn agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù argentina gbé lọ́wọ́ yìí nítorí pé wọ́n lọ́rọ̀ yẹn ó ti fa gbọ́mi sí omi òtún ìyẹn gbà kan rí pàápàá jùlọ lọ́dún 1982 ní ilé tó mú pé kí ogun kó wáyé láàrin orílẹ̀-èdè britiko àti orílẹ̀-èdè argentina kódà ó tó bí ọ̀sẹ̀ mẹ́wàá ilé tí wọ́n fi jagun yẹn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ olóòtú ìjọba lórílẹ̀-èdè uk ìyẹn kastama gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ó ní kò yẹ kí wọ́n gbọ́rọ̀ yẹn wá sórí pápá bó tilẹ̀ wò ó kéré ọmọ o ọgbà bẹ́ẹ̀ àjọ fífà wọn láwọn yóò ṣèwádìí ìyẹn lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ ìwà ìbàjẹ́ yẹn tó bá wá padà símọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wòrè orílẹ̀-èdè argentina lórí á jẹ́ pé owó tó ṣeéṣe kí wọ́n san yóò máa bẹ láàrin $5,000 sí $20,000 wọ́n lọ́rọ̀ yẹn náà ti wáyé ńgbà kan rí ìyẹn ńgbà tó jẹ́ wípé wọ́n ń gbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Slovenia ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ni bánà yìí wọ́n ní wọ́n gbé lọ́wọ́ ńgbà náà àjọ fifa wọ́n sì ní pé kí wọ́n lọ sanwó òtanràn £20,000 iná ní pé kí wọ́n lọ san ńgbà náà ìyẹn lọ́dún 2014 gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta ó yẹ gbọ́ mi dáadáa ẹ̀yìn ti chelsea bàmí àbúrọ̀chí ìdádé labújà gàbá gbogbo chelsea lájégún lẹ́ lè lọrin abúlẹ̀ ṣowó lẹ́ṣà agbára àtàṣe gbogbo chelsea mí gbọ́kú ẹ ọ̀gá ńlá ṣe yìí lọmọ ọ̀gá ńlá níta kọ̀ọ̀gan ó yẹ àjà skórì wáyà mórí ẹ lápá abẹ̀ yẹn mí gbọ́kú gbogbo yín bàbá chelsea ní gbogbo asadam tẹ mọ́ gírí alímì ó yẹ ọ̀gbẹ́ni james láti oko ẹrin fẹ́wọ́ ṣàlóbà wọ́n ló ṣeéṣe kó jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù kò mọ́ o gangan ni ó padà lọ darapọ̀ mọ́ o nítorí pé kò mọ́ o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi kébùrẹ́sì láàárọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù crystal palace àti ikọ̀ agbábọ́ọ̀lù inter milan èlé tí wọ́n fẹ́ gbé agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn yẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń tó mi lọ́wọ́ ìyẹn nípa ẹ̀rọ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún 37 náà èlé tó jẹ́ wípé ó ti dájú ṣaka wípé yóò fi ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ilẹ̀ ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ jógi ẹ bá gbàgbé ẹ rántí wípé ọdún 2018 ó ló darapọ̀ mọ́ ikọ̀ àgbà ọ̀jẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù chelsea bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó yẹ dédé ẹ̀yìn tí màṣẹ́ sákóbákóbá lẹ́lẹ̀ ọ̀túnba lẹ́ka àjàdì wàásìrì gbogbo òṣèré mo ti rí ẹ lápá abẹ̀ yẹn kíkẹ́ adé nìyí bàmí mi ìgbọ́kú yín ẹ̀ẹ́dàmọ́ ó yẹ gbọ́ mi dáadáa bàmí oyèdèpọ̀ ní gbogbo kwara polytechnic àwọn ti computer science nìyẹn àwọn ti màṣẹ́sà gbẹ̀gbẹ̀gbẹ̀ màṣẹ́sà dòdòdò reverend dr ọlọ́ládé látinú ìjọ fourth baptist church ìyẹn ní gbogbo sùúrù lérè ńlẹ ìlọrin kì í ṣèròyìn mọ nítorí pé má jẹun gbọ́ kankan ò sí ń bẹ̀ mọ ẹ ti gbé yuri talisman tẹ́lẹ̀ mà ẹ ti gbé o tó jẹ́ ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè belgium yẹn pẹ̀lú owó tó tó èlò 1,500,000 pọ́ùn £35,000,000 ibi mò ń lọkọ́ nìyẹn ṣùgbọ́n agbábọ́ọ̀lù yẹn ti wá padà sọ̀rọ̀ ìyẹn gba tójú òpó agbáwòrán gbé fídíò ìyẹn instagram ó ní kí n má parọ́ kí n má ṣèké ó ní tí ẹ fẹ́ gbọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tó yẹ mí gangan ń bẹ̀ ni mo ṣe ìgbóríwọ̀ yìí o gẹ́gẹ́ bí yuri telemans gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ó lè mí jẹ́yìn tèmi bẹ́tà bó ṣe jẹ́ gangan nìyẹn nípa ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹni ọmọ ọdún 29 náà 29 years of age mo gbé yín débẹ̀ ó dé pápápá asavila lẹ́yìn tí yuri telemans tó ti gbé bọ́dì kúrò nínú ikọ̀ wọn wọ́n ti lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù wofatin wípé wọ́n fẹ́ lọ gbé jao gomez kódà
won ti pa mayan re le bi alaye yo se lanfani lati wa se kire lati wa se medical test eyan ayewo lera re ni o owo to si to elo milionu lona meji din ni ogoji pon eyan 38 million pound oni Aston Villa te won fe fi gbeja Gomez lati nu ipa gba bolu wo fatin bo se je niyan lapa be ko bejo de o ya pa papa mo pada sinu ipa gba bolu orile de gesi nenu idije fe ya agbaye ke nche royin mo we pe ipa gba bolu orile de gesi atori le de france omo ya won ne won jo ma gbata ni yo gba ipo keta nenu idije fe ya agbaye yen eyan to ba di lola je da gogo mewa eyan lale ola gangan o ni idije lase ifese won se laaru orile de france ati orile de gesi yo lanfani lati waye amode ba sugbon te rolu ko ni iko agba bo orile de fo orile de gesi to ma tu ko o ti ja godi mimo oni ta ba wo gan oni ipo keta yen la ko sawon agba bolu to fe nife lati gba renu orile de paransi ati gesi gan oni won fe gba amode ba sugbon eroyin ti wa ja godi mimo wi pa laye ti wa je godi mimo o soro ni gboro aye wi pe oni faraje lori ati le mu pe ki iko agba bo orile gẹsi ke won se aseye talakan sepo eyan to ba di dije iro 2028 gẹgẹ bo se je wipe ajo fa lori le de gẹsi won si ni pe kalaye ko ma ba se lo o ti le je pe ko wo pele ase kagba idije yen idije fe ya agbaye bo se je niyan ko bejo de o da lori rami yama ne o ni ro ipa gba bo lori le de spain lana won bere gbaradi won iyan ori le de spain won bere gbaradi won lana amo de bo sugbon won lo jo bi pe ifara pa nbe lara lami yama la tari ipa ti won ko bo eyan nitan won ni koda ngba ti won lo nse gbaradi lojo tana yen alaye awu pelu

0: ẹgẹ́ bó ṣe já wípé lámì yàmà wọn nílànà yẹn kò láǹfààní láti ṣe ìgbáradì bó tilẹ̀ wò kiri ọmọ ìyẹn ìgbáradì bí alára ni o ẹgbẹ́ kan lọmọ ológun yẹn ta ló ti láǹfààní láti ṣe ìgbáradì kódà wọn ló tún jòkó láwọn apá ibìkan òun pẹ̀lú pedro poro ẹgbẹ́ kan ni wọ́n ti ṣe ìgbáradì wọn lọ́jọ́ ìtàná wọn darapọ̀ mọ́ wọn ikọ̀ wọn ní sànsan bó ṣe jáde yẹn kò bẹ́jọ́ dé ó dá pápá pákó tó di pé àgbà máa gbórí wọlé lápá bí ẹjẹ́ ń sọ̀rọ̀ nípa aṣọ ìgbábọ́ọ̀lù ilé ti pẹ́lẹ̀ tó láǹfààní láti lò lọ́dún 1958 nítorí pé wọ́n ti jẹ́kọ́ di mímọ̀ wípé aṣọ ìgbábọ́ọ̀lù ilé ti pẹ́lẹ̀ tó lò lọ́dún yẹn ni àṣekágbá ìdíje fẹ̀yẹ àgbáyé lọ́dún 1958 wọ́n ní wọ́n ti padà taṣọ ìgbábọ́ọ̀lù yìí o owó tó tó èlò $4.9 million ó gangan ni wọ́n tún láǹfààní láti tà gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wọ́n lóun ló tún ṣe kíre ló jẹ́ aṣọ ìgbábọ́ọ̀lù kejì ilé tó jọ bí ìpè yóò wọ́n jù èèyàn lẹ́yìn ilé tó jẹ́ pé wọ́n tẹ́ ti Diego Maradona ilé tó fi gbábọ́ọ̀lù wọnú àwọn tẹ́ wọ́n pè ní hand of God èèyàn tako ipò agbábọ́ọ̀lù orílẹ̀-èdè gẹ̀ẹ́sì èèyàn lọ́dún 1986 aṣọ ìgbábọ́ọ̀lù Diego Maradona yẹn £7.1 million ò ní wọ́n tà lọ́dún 2022 wọ́n ti wá ta ti pẹ́lẹ̀ náà báyìí elétò náà fi láǹfààní láti gbá bọ́ọ̀lù ní méjì wọnú àwọn ìyẹn tako ipò agbábọ́ọ̀lù orílẹ̀-èdè sweden nígbà tó pé lọ́mọ ọdún 17 ìyẹn 17 years of age lọ́dún 1958 nìyẹn o ní àṣekágbá ìdíje elétò wáyé lápá abẹ yẹn tó sì jẹ́ ńgbà yẹn ló jẹ́ ìgbà àkọ́kọ́ tí ó gba adé ife-ẹ̀yẹ àgbáyé ó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó ní fara balẹ̀ jẹ́yìn tèmi ló ní kẹ́ńkẹ́ ni ó dẹ́ pápápá liam delap rọ́ ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ ń lọ sọ́dọ̀ àgbà ẹ kú ojúmọ́
1: káàkiri pàtàkì gbọ́kàn ní diamond fm ọkọ̀ jimo ni àpẹẹlà ọ̀ṣẹ́ abiodun akẹ́wùmí ni orúkọ tèmi àtúkù fẹ̀yẹ àgbáyé ọ̀hún lọ kọ̀ọ̀kan
0: ọ̀hún ti ń lọ díẹ̀díẹ̀
1: àkúlẹ̀bẹ̀ náà kò sí ọjọ́ tí ń rebi àná náà
0: bẹ́ẹ̀ ni tó bá di aago mẹ́wàá lọ́la wọn ò gba ta ni yóò di ipò kẹta mú láàrin faransé
1: ó dùn mí gàgà pé
0: àti ọmọ ìyá wọn yára wọn náà ni.
1: ẹwọn yára wọn náà ni ṣùgbọn ọmọ ń dùnyàn lẹ́kọ̀ọ̀kan wá jẹ́ pé bóyá ẹni rò pé yóò ṣe sí dáadáa tí wọ́n á ṣe bá làbà lábẹ́ bẹ́lìtì ẹ̀rọ ṣùgbọ́n gbogbo ẹ̀ ó ti rí bó ṣe yóò rí náà nù àṣekágbá argentina tó orílẹ̀ èdè spain náà àwọn orílẹ̀-èdè bákan ọdún dáadáa torí pé àwọn ọmọ wọn ló pọ̀ dáadáa
0: àwọn ọmọ tẹ́lẹ̀ 39 years pẹ̀lú 19 years Lionel Messi pẹ̀lú
1: Lamine
0: Yamal ó kò jọ ara wọn.
1: Tí àwọn èèyàn bá ń fi ìyẹn wò mi ò rò pé wọ́n lè mọ gẹ̀ẹ́tì ẹ̀ráì torí pé Yamal nìkan kọ́ ni ó wà nù tíìmù spain yẹn torí pápákọ̀ fi si Yamal ni wọ́n lè mọ rí orílẹ̀-èdè kínní gan-an wọ́n lè mọ ra àwọn arábí gan-an ṣùgbọ́n France náà torí pé àwọn pọ́n ti ná France yẹn àwọn midfielder àwọn lèmi ò kì í kú oríire tọ́sí fi mú tọ́sí lè rí France náà France wà lára àwọn tíìmù tó wà clinical tournament yìí àwọn Argentina so wọ́n fi lè rí wọn náà probability pé wọ́n lè fara àwọn arábí náà yóò wà ń bẹ̀ àti tọ́sí náà àwọn arábí midfield wọn náà ni wọ́n ti ṣe dakun takun takun orílẹ̀-èdè Argentina náà ti wo àṣekágbá méjì
0: orílẹ̀-èdè Argentina wọ́n ti wo àṣekágbá méjì tẹ̀léra wọn ṣùgbọ́n ìgbà keje tí wọ́n wà pala àṣekágbá nù
1: bẹ́ẹ̀ni wọ́n wọ̀ sí léra
0: wọ́n sì ti gbàǹgbà mẹ́ta
1: orílẹ̀-èdè France tó ṣe irú ẹ̀ kan ìkan lọ ìmúfẹ́ kọ́ mẹ́ ni pé àwọn ọmọ wà àṣekágbá méjì léraléra ọdún 1994 to 1998 France náà wà àṣekágbá 1998 lọ́dún 1994 France náà wà lọ́dún 1998 ṣé Germany náà Argentina náà wọ́n wọ̀ ìdàkàlà tó lọ.
0: Àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gbà ní back to back Italy pẹ̀lú Brazil wọ́n ti gbà back to back àwọn àmọ̀ bóyá orílẹ̀-èdè Argentina lè wà lè ṣe bẹ́ẹ̀.
1: Àwọn tó wà sọ́kọ́ mi lè ra lẹ́nudọ́ mẹ́ta yìí wọ́n wọ̀ nìkan wọ́n lùsì kan ni Argentina àwọn èèyàn lè ra léra àbí àwọn náà lùsì kan wọ́n wọ̀ nìkan ìyókù di ọjọ́ sunday lágbára ọlọ́run láti mọ bí ó ṣe jẹ́.
0: Arsenal wọ́n ti gbé Christos Tolis ṣé ó ṣeé ṣe kó lè tẹsẹ̀ bọ bàtà tí Trossard tó bọ́lẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. Winger náà ni
1: àwọn tà ìrẹ̀wò náà ni torí wọ́n dáwọ́ lọ bí ọ̀kẹ́rẹ́ torí ọ̀kẹ́rẹ́ fi ṣe kókó láwọ̀ Arsenal tà ìrẹ̀wò náà ni.
0: Nítorí pé tá a bá rí agbábọ́ọ̀lù yìí ó ti kọ́ wá sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Norwich City lọ́dún 2021 ọdún 2022 sí 2023 wọ́n lòun ẹ̀ jáde ni lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù 20 nígbà tó tún dé
2: odun 2023 si odun 2024 won tun pada lonu e jade lo sinu iko agba bolu fortuna now olu won wa ta lodun 2024 sinu iko agba bolu club brugge se o wa sese pelu bo se tun pada sori le de gesi bayi so wa sese bi o tese bobata Trossard oni bere ti opo awon eyan bere bo ti e pe Arsenal won lawo ti duro nbe pe won si fe lo sinu iko agba bolu Aston Villa lati lo gbe Morgan Rogers pe agba bolu yen na awon na se won se nwoju e loju loju pe won fe fe gbe
1: gbenu ba o le ganu si eh se di iru Arsenal bare ya bai Arsenal ni de winger ni to re pe ko si jada ni legacy ri bo o si jada ni 20 ani be club brugge ti won ti fe ra last night era then apart from pe kini won need the option legbe yen iru iru bo fe ta Trossard o to ni won ti ta bai
2: Trossard you want it Trossard turn to la ta lo by Kista 70 million pounds
1: won la won to ras so ru egbe yen won need option to po dada won do so to po dada so ru eleyi o ma fitting fun pattern Arsenal sugbon tori ko le ati kokko gba bo ni gland ti dada ri ati du re ri De Bruyne ba to wa ni just one like se dada ri so won ta lo si Germany o pada de lo wa di oba le won lo ni England so pe tori ko se dada ni ni bi to tu wa yen ko mi ko se dada ni ni Arsenal no na gap yen o si ki don don ti do lo ko ni England but o ti mli ni England dada so o ye ko le Arsenal lo
2: e ja se oju opo le 0913656952
1: laarin yen
2: kawo laarin France pelu England ile ro bi pe o sele Spain pelu Germany ami Spain pelu Argentina kile ro bi pe o sele ji
3: masun
2: o ko yin bullet pe
3: o tun ma lati pagada
2: oya ganu si anti gunners kon
3: mayu
2: mayu okay e ti gbe yori na oya e sare ganu si papa papa
3: Spain final
2: won ti wo final already
3: Ah,
2: let's see, Babolu. How do you look at it?
3: I want to be. I'm not sure if you're a man.
2: Two one. Okay, kosi wala. Eja mu kosi. 0913656952. Eka ro AY Sport atagba. Spain la wa tele o. Awon ti Messi ko je ka gbadun ti won ba won ni je ka gbadun ti won ba gba o Ogbeni Ahmed Banjo. G.
3: Amasu.
2: O ko yin bullet pe.
3: Mi Ogbeni Basha je ti wale.
2: Awon lo ba ti Argentina.
1: I didn't know that. Ekwa lu sai mara bi kolinu o kan bo pare bayi league mara bo dede wore wore aku brand season lagbara olohun
2: oda bi o se je na nu lori to lagbo sport fun ti oni e ma gbagbe to ba di ojo aje alanfani lati pade gbogbo en te nbe loju pa ye lu jara esun adupe ama lori

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti bó ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunùkùn. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí, èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: ìròyìn ló gorí afẹ́fẹ́ don't touch the dial máa yí kúrò níbẹ̀ wá sá bàbá wá sí àtúpalẹ̀ ìròyìn ló gorí afẹ́fẹ́
1: kádúpẹ́ lọ́wọ́ àwọn ala ikọ̀
0: oṣù ọ̀gá mi ẹ̀ máa sùn lọ
1: mama sùn sórí transformer ọjà adúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ alábòójútó ìkànnì ìrèdí ni pé bó wá jẹ́ pé ìwọ̀ ni wọ́n ní kò ṣe orin yìí báyìí nísìnyí.
0: Wà láyé wọn alẹ́ ti fọ́ wọ́n máa fọ́ pẹ́tùpẹ́tù bàbá ọ̀gá mi àtúkọ̀ọ́lẹ̀ ìròyìn lógorí àmì oṣù ọ̀gá mi máa ma sùn lọ
1: ege
0: táìmù yẹn máa dóde níìsì
1: ni nǹkan tó ń kó olú ẹ yóò dá
0: bí mo ṣe bàgì níìsì tí ó ti ń rí
1: níìsì orí mi sọ pé inú orí nìwọ ti rí níìsì àfi orí mi sì rẹ́kọ̀dù náà pọ̀lọ.
0: Oṣù ọ̀gá mi máa ma sùn lọ kí àwọn ará ilé.
1: Má bínú èyí tó ti ẹ̀ ń kó tẹ̀lé àwọn olórin náà òkè òun kó spíkà. Ẹ kú ojúmọ̀ tún kó ojúmọ̀ bọ́dí gbogbo àyíká yìí tẹ́tí ń gbọ́ wa lójúmọ̀ tó ní ọ̀dẹ̀ òdá abiṣẹ́ dáadáa lábá yín alpha bó ti ń lọ làwọn náà ń ganu sí lọ́kọ̀ kejì bó ló ti ń lọ lọ́dọ̀ tìyín náà sí kíní ọ̀hún tó mú yẹ́sì délẹ̀délẹ̀ ẹ̀kọ́ gbóná àtúpalẹ̀ ròyìn oṣogun bẹ̀ jájọ mọ́ ọyọ́ mọ́.
0: Pause, play.
1: Eh?
0: Play.
1: Kini je play?
0: Tẹ̀síwájú.
1: Lẹ́ òde play my fan. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n ló ní sọ́ kí bó ti ní amú wá kíní ọ̀hún orópọn lápọ̀lá bá a bá ti ń sàn omi lé àtúpalẹ̀ ìròyìn láàárọ̀ ọ̀tún ní kẹ́yìn ara lé kẹ́ ẹ mọ́ bá wa jó sí ni o. Ọlọ́rẹ́wájú òye wọlé ló kọ́ tèmi o.
0: Ìwọ ẹ jákun torí ọlọ́yin ní ní gògóńgò ẹ ti mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni mí omidan ọláyin ká mò ń jẹ́. I but, don't have time to be dragging, you know.
1: Oh, ní gògóńgò. Bọ̀ tó ṣì bá a parí.
0: Gbogbo tí wàá tẹ wọlé àbí àwọn kan yóò ṣẹlẹ̀ rí àwọn kan yóò ṣẹlẹ̀ rí yàtẹ̀ iwájú
1: ẹ̀ ó náà wọ́n sọ ní pé tó bá ti wọ̀ bíi 26
0: yàtẹ̀ iwájú
1: omi náà ní gbogbo ẹgbẹ́ àwọn ìwé ìròyìn tó bá wá sóde fún tààrọ̀ tòdí kíní ọ̀wọ́ pọ̀ lọ jáǹtì rẹ̀ punch nbẹ̀mbí vangard nbẹ̀mbí daily trust daily post gbogbo ẹ̀ pátápátá ló bá wá sóde fún tààrọ̀ tòdí ó yẹ gbé bọ́dì o.
0: lọ́dọ̀ tèmi kò sí ohun tó yàtọ̀.
1: ọ̀rọ̀ àwọn fẹ́rẹ́ gẹ̀gẹ́ ẹjẹ́ gbé kíní ọ̀hún lọ́kọ̀ kejì èjì bó ti ń lọ nígboro ayé náà là ń tẹ̀lé ó diwọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde lójúmọ̀ tòní ọ̀mí ẹ̀jọ́ ojúmọ̀ wípé àjọ èyí tó jẹ́ ti elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà tí àgbẹ̀ kúrú rẹ̀ ń jẹ́ inec ni wọ́n mọ̀ tí ń fojú sun kíní ọ̀hún o lọ́kọ̀ kejì èjì láti ṣe ètò kan èyí tí wọ́n pè ní mock presidential poll ṣáájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 mọ̀ ni o àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà tí àgbẹ̀ kúrú rẹ̀ ń jẹ́ inec ni wọ́n mọ̀ tí ń fojú sun kíní ọ̀hún láti ṣe àgbékalẹ̀ ètò kan èyí tó ní ṣe pẹ̀lú ṣíṣe àgbéyẹ̀wò àwọn ohun èlò tá a mọ̀ sí ohun èlò tẹkinọ́lọ́jì lẹ́yìn tí wọ́n lò fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ṣùgbọ́n ṣá o wọn ni láti gbáradì àti láti mọ bí kíní ọ̀hún bó ti ṣe dáńtọ́ tó àti bí kíní ọ̀hún bó ti ṣe mú yẹ́sì délẹ̀délẹ̀ tó wọn ni àwọn yóò ṣe àgbéyẹ̀wò rẹ̀ ṣáájú kí ètò ìdìbò gbogbogbò tọdún 2027 kó tó wáyé o lójú náà ti mọ̀ bóyá wo kíní ọ̀hún wọn dúró digbí bẹ́ẹ̀ ni wọn ò ga tán débi pé wọn ò yege o ẹni tí ń ṣe alága fún àjọ inec lórílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n Joash Amupitan tó ń gbé ara dì láti kọ̀tán re ni ó mọ̀ sí payé ọ̀rọ̀ wọn ò ní ọjọ́bọ̀ lásìkò tí ó ń gbàlejò ẹni tí ń ṣe aṣojú ilẹ̀ bìrìtì kó sílẹ̀ wa nàìjíríà ìyẹn dókítà Richard Montgomery níbi tí ó ti lọ ṣe àbẹ̀wò bàbá kẹ́pẹ́ sí lólùléṣe àjọ ọ̀hún lẹ́yìn tó fìdí pagbá o sílùú Àbújá gẹ́gẹ́ bí o ti wí ó jẹ́ kó dúmọ̀ wípé àbọ̀ ọ̀hún ni àjọ náà yóò mọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lójú náà ti rí dájú pé kíní ọ̀hún yẹ̀ sí délẹ̀délẹ̀ àti láti gbáradì dáadáa fún ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 ọ̀mí ọgbẹ́ balance rẹ̀ àbí ìwé ìròyìn punch ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní o.
0: Àrẹ̀bọ́lá Mẹ́ẹ̀dì Tinubu ti ṣe yẹ́ sí ọ̀rọ̀ àtúnṣe ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Ìbàdàn ní èyí tó túmọ̀ sí wípé wọ́n fi kìlómítà bí irinwó wọ́n fi kún ojú ọ̀nà yìí láti lè fi jẹ́ kí ó túbọ̀ rú gọ́gọ́ sí i èyí túmọ̀ sí wípé ojú ọ̀nà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ló wà níbi 70 kìlómítà báyìí 700 kìlómítà tí wọ́n sì ń fojú sùn láti sọ di 1,000 sí 1,100 kìlómítà 1,100 kìlómítà ní èyí tó túmọ̀ sí wípé àfikún irinwó kìlómítà yóò bá àtúnṣe tí wọ́n fẹ́ ṣe sí ojú ọ̀nà náà mínísítà fọ́rọ̀ iṣẹ́ èdè David Umahi òun ló kéde ọ̀rọ̀ ní gbogbo ayé ìyún ńláná tí ṣe ọjọ́ ajábọ̀ Umahi lásìkò tó ń bá wọn ní gègé ẹ̀rà tó ń bá wọn tàkùrọ̀sọ ó ní ìgbésẹ̀ ọ̀túntún lélẹ́yìí látọwọ́ ìjọba àpapọ̀ láti lè fífẹ́ àwọn ojú ọ̀nà wa sí kí wọ́n sì rí pé wọ́n jẹ́ gaara sí i ó ní at oju ona tutun ye yo mu ki irin ajo oju popo ki o tubo rerun fun awon eniyan yo mu igboro ba eto aro aje oni yo tun mu lilo bibo awon ohun elo ko tubo le rajaja se o wa ni yo tun so awon orile awon ipinle papo mo ra awon orilede nigeria oni awon anfani won ye no wa ninu atunse oju ona awon eleyi ti awon fe se ile we ro di punch ni ro yan won ni ma lo skoda pim pim ma lo skoda pim pim ma lo skoda partner in crime. Te waju.
1: I'm not your partner in crime. I'm your partner in progress.
0: Okay.
1: All the world. You know Omi dan, ya mo ta si o. Oju opo jone si ibe ni mo ba le ka si loju wo tuni Omi. Bo ba gbo wo ske.
0: Ye
1: mo ni atele loko keje je je ma ro kini o. Ka ma tari e si gboro aye pe ma fe ti ko loni kon gbe kon gbe kon bo ki. Bo tin lo loni we ko na ni ka ma fe ti ko. Loni we ko elele won ni iko mo godile de wa Nigeria. Won ma tun de bebe lara. Yato si bebe o bi won ti gban ibuba awon afurasi bi won ti gban ibuba awon yebe yebe o. Leyi to nbe ni ilu Eko be ni won gboro ofin gbe awon omo ile okere ti won lo bi emeni le logun ototo iko mogo orilede wa Nigeria owo kanu dini adoni o niyan 65 battalion ni won mo ti fi ofin gbe awon omo ile okere ti won lo bi emeni le ni ogun ototo lasiko ise akanse kan eyi ti won ni iko ohun se nibi ti won ti gban ibuba awon afurasi kan o won mo gban ibuba won yebe yebe eleyi to nbe ni joba ibile epe ni ipile eko won ni ise ohun ni o mo je okan lara igbiyanju lati wegbo dekun iwo dara te mo iwa eyi to dukoko moro eto abo orilede Nigeria won je ko di mo bi pe ekun kokan le ni 80 o iyen 81 division ni o mo si ise ohun won ni won si se lase ye ti alakan sepo gege bi atejade yi ti eni ti se adele igbakeje adari leka ilukoro lajo omogun owo kokan le ni 80 gege bi o ti fi lede o o sola yoro oni igbese ti ko mogun gbe ohun ko mo seyin ifimu file ati italelogbo leyi to gbangba o leyi tawon lanfani lati tawon gba tawon si se tawon si jawe so bi papa pa bi ogan tawon ta ta parada tawon si mu ise ohun sa logun loko kejeje o gbo balance loni soki oju opo channels ibe mo tiri to le tembo si loju mo tuni
0: ejo ko temi lorun eleyi to fi ilu abuja se home won ti se agbedede ate eto idibo eyan timetable eleyi ti ajo inec ti won ti pese sile fun eto idibo gbogbogbo odun 2027 won ti bring e back ilede gese
1: re
0: ni ojo ojobo ohun ni ile ejo ni won wagile eto idajo kan eleyi ti ilede ti saju da eleyi ti won fi da ti won fi wagile timetable ohun se wari isori awon adajo meta ni won pinu oro ye won jo ko di mimo won ni ejo ko temi lorun eleyi ti ajo inec ti won pe ye won ni o lese nle pelu awon idi ti won gbe kale won wa fenu ko ipe se ri idajo ile ejo giga apapo eleyi ti won da ni ogujo osu karun ko ye ko se idiwo kankan bi o ti le won kere mo si awon ate eto idibo eleyi ta mo si timetable eleyi ti ajo inec gbe kale fun ti gbogbo eto idibo gbogbo Odu 2027. Odi bring back the timetable. Vanguard lo so di mimo.
1: Okay, lai omi da tin da gbirin gbirin lori oda. Omi. Odi wo ninu we eyan punch to jade lojumo to ni kini won wi kini won so ni gboro aye o. Won pe ile ise olopa ni won mo ti so igbiyanju ohun igbiyanya lati ri daju pe isele ijinigbe o waye o. Won mo so kini ohun di otu bante o. Be ni won fi gboro ofin gbe awon omo ile okere meji ototo ni ipinle Kwara ise lo ise oduro ile ise olopa ni ipinle Kwara ni won mo ti da bebe lara yato si bebe o bi won ti so erongba lati ri daju pe isele ijinigbe o waye o won so kini ohun di otu bante ni agbegbe okuta nijoba ibile Barutin ibe gangan ni won mo ti fi gboro ofin gbe awon omo ile okere meji ototo ti won fesu kan wi pe se ni won lo di kini ohun mo won ni gogogongo eni tin se alukoro fun lesi olopa ni ipinle yi arabirin adetun ejire adeyemi o lo mo fun kenke oro ninu atejade kan eyi to bi lede gamboro si gboro aye ni ojobo ibe gangan lo mo ti je ko di mimo bo ti fi ogbagbo oro gbalẹ o si so loju egun oro hun ni egbewo e fi wo eye wo loko kejeji o ni arakunrin kan eyi ti o se sare lo si ile ise olopa leyi ti won pe ni okuta police division eyi ti won pe oruko re ni s ismaila nibi to ti lo ke gbajare bi pe egba ni elaja e ma sanu ohun o e ma mo je ki nko ji mimo lohun lowo o nibi to ti je ko di mo pe lati bi ojo bi melo kan o lohun mo tin tewo gba ipe lori ero alagbe ka ohun ti won si ndukoko mo ohun latodo eni to won mo ri ti won bere fu obitibiti owo to lo bi million meji le ni ogun naira iye 22 million naira ki won baba fi jigbe o ni esanu o ibo lohun ti be ri ru owo yi e lo lohun re ko lohun o sanu pa pa bi ogan bi royin ohun bo ti ta ile ise olopa ipule kora lowo la won na ba ta parada ni won jawe sobi won si fi gboro ofin de awon omo ile okere meji ototo leyi ti won fesu ko pe se ni won lowo ninu isele na o gba balance re lo ni soki omi
0: na
1: woske yewo punch na tu seri e laaro otuni o
0: olori awon osise si are bola ahmed tinobo femi gbajabi amila o ti se be o ti gan ade ni yade yemi sokoto o ti wo re ile ejo o ni ade yemi eni to je adari agba ile ise ta mo se presidential foreign promotion council o ni gbajabi amila o ni ade yemi o ti bawun loruko je o wa wo lo si ile ejo iye ton se ile giga ti ilu abuja gbajabi amila ohun lo ra ile ejo lati ro adeyemi ipe ki o san billion mewa 10 billion naira gege bi owo ibani lori ko je ki o tu wa san billion marun miran 5 billion naira gege bi owo awon kan to ti baje latari iroyin eleyi to ngbe kire o tu wa ni ko to sibe ki won ti ro adeyemi ki o san million lona igba naira 200 million naira gege bi awon eto inawo ile ejo eleyi ti se lati fi pe ohun ri idajo iregba o wa je ko di mimo o oni bako na ki ile je tun ro adeyemi ipe ki o lo te iwe iroyin jade ki o kede ipe ohun o lowo ninu awon iroyin eleyi tari emi ngbe kiri ki o si tori aforiji lowo ohun ninu awon iwe iroyin o lojojumo marun ototo logile ede Nigeria Daily Post lo so di mimo
1: oga ilai ogbo eh gilo wa
0: obi mo calculate owo yen lo polo mi ni
1: eh o tun remix e
0: ba olo yin ma so pe 15 billion 200 million
1: we ya ko obere lowo calculator
0: ngba ti o wa account mi ri
1: a fere gege bo ba gbo no retreat no surrender ni royin eleyi lo n pariwo tatata o o di wo ninu wero in Nigeria Tribune to jade lojumo tuni omi
0: bo
1: ma gbo woske yewo ni o won ni lajo eko isu alabo ni won ma ti dola awon eniyan kan kuro lakolo awon ajinigbe o lai awon ileto kan to nbe ni agbegbe gusu ipinle Kwara ise lo ise oduro won ni lajo eko isu alabo ninu won lati ri awon osise ajo otelemuye ta mo si DSS te ma won ode asogbo ni ojobo ni won ma ti dola eniyan mejo toto kuro ninu igbojigun jigun leyi ti won lo nbe ni awon agbegbe bi oba isin te mo owo onire ni ijoba ibile isin te mo ife lodun ni ipinle Kwara o gege bi iwe iroyin Nigeria Tribune bo ti se akojopo iroyin lojumo tuni won ni won je ko di mo wipe awon eyan ohun ni won ma do la won o ninu won lati ni arabirin kan eni odun merindin ni ogun iyen 16 years old Fatima Asisi te ma omo odun marun kan o ti won pe oruko re ni Ibrahim Asisi na lo na ma nja o gege bi iroyin ti fi lede o won ni lajo iko isu alabo ni won ma lanfani o lati mu meji bale ninu awon didi ganko bandi bade bandi ti alaya eri ma won ma mu won bale o sugbon ti awon yoku ti won mo ri ti won si jube eworo pelu opolopo ogbe lara won o lasiko ti lajo iko isu alabo lasiko ti won yabo ibuba won kolohun o saanu ni o ko si tun ma fa won lajo iko isu alabo ko tun ba ma ku won lowo ko ma ran won lowo baba la siri abi woske yewo Nigeria Tribune lo seri e laaro ti yomi
0: je lo polowo oja je isosoka ya gbewu mi omo alaje ni mi
1: e ja lo anbo

0: rántí pé bó o bá ṣe rajà tó tẹ̀bùn rẹ̀ ó ṣe gbé wọn.
1: Halftime sales
0: láti ilé iṣẹ́ Amugo Global Network.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́
0: o lè pe 08120879930 tàbí 08120879931. Jimpo Ori àṣírí ẹwà fún gbogbo ènìyàn. Àlàyé àti àsọyépọ̀ ń bẹ.
2: Ẹ tẹ́tí sí ìkéde yìí. Ẹgbẹ́ akọrin ìjọ àpọ́sólì náà ìpínlẹ̀ Bàbókò ń pe gbogbo ènìyàn sí ìsìn àjọ̀dún orin ẹ̀mí. Ìkẹwàá irú rẹ̀ àti ìkówójọ ₦20 million fún ríra ọkọ̀ fún ẹgbẹ́ akọrin ní ọjọ́ 19 oṣù keje ọdún tí a wà yìí 1976 ní dédé àgógó 12 nínú ìjọ àpọ́sólì náà Bàbókò. Ní pópónà Ẹ̀rọdà nílùú Ìlọrin pẹ̀lú àkọ̀rí ẹ sápẹ́ gbogbo ènìyàn wá gba ìgbàlà ìtúsílẹ̀ àti múláradá Jésù lolúwa olùkéde ìgbìmọ̀ akọrin.

0: Good morning. Diamond 88.7 FM is telling you today is a great day. Stay blessed and enjoy your day.
1: Good morning, my neighbor. How are you doing? Are you feeling okay?
2: Wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin
3: sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí. Ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàngbà sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ti parí ìdánwò wọn báyìí láìpẹ́ sì ni wọ́n á bẹ̀rẹ̀ ìsinmi ilé ẹ̀kọ́. They will start their holiday very soon. Fún ọ̀pọ̀ ọmọ ìsinmi lè túmọ̀ sí wípé ká máa wá sùn àkókò sísùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìsinmi wọ́n lè túmọ̀ sí pé ká máa wá wo gbogbo àwọn fíìmù tó ń jáde back to back, àwọn fíìmù orí YouTube. Fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìsinmi lè já sí títẹ fóònù ya wọn kọ́ máa play game, water game oríṣiríṣi. Fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìsinmi lè jẹ́ ká ṣeré sùwé bàbá sùwé eré tẹ́ntẹn. Fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìsinmi lè já sí ṣíṣe iṣẹ́ ilé kí òbí kó aṣọ bọ́ta. Aṣọ dádì mo ti kó bọ́ta o, àtàwọn tọ̀dọ̀ tèmi kò kó tàwọn àbúrò ẹ mọ́ kí n tó dé, kò ti fọ gbogbo ẹ̀ tán. Ṣùgbọ́n èyí nìkan kọ́ ni ìsinmi, èyí nìkan kọ́ ló yẹ kí ìsinmi àwọn ọmọ jẹ́. Báwo ni a ṣe lè prepare future àwọn ọmọ wa lásìkò tí wọ́n bá ń sinmi lásìkò ọ̀lídé? A stitch in time, Yorùbá máa ń sọ pé ó ń save nine, mẹ́sàn-án mẹ́sàn-án owó àtọ̀dẹ̀ rẹ́rìn-ín, ṣé mẹ́sàn-án kọ́ ni?
1: Yorùbá kọ́ ló sọ ìwọ́n
0: òyìnbó. O dẹ̀ wá jẹ́ kí n máa fi pé mi ò ṣe òyìnbó sọ. Ok, òyìnbó, a stitch in
1: time saves nine.
0: Mẹ́sàn-án àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ok. O dẹ̀ fẹ́ máa wò pé mo sá mo ti mo mòwe yìí pa.
1: Yorùbá
0: sọ pé wọ́n ti yanjú ẹ̀. Àwọn bàbá wa sọ pé kíwọ́ ni àìwo yẹ̀yẹ̀yẹ́ máa ń dùn yàn fa. Tọ́ ẹ ti mọ̀ bí a ti máa ṣe lórí ètò yìí. Èmi nìkọ́kọ́ ni màá máa dá ṣe ètò láàárọ̀ tòní. Mo ní partner yìí nǹkan ìmọ̀ mi, wọ́n bá ti gbé mi wọ́n gbé. Wọ́n bá sì ti ń wá mi tán ọ̀bà rí mi. Ẹ ṣáà ti gbé òun.
1: Ẹ bá ṣáà ti ń fowó wa náà. Ẹ ti
0: rárá bí bá nǹkan. Bí bá nǹkan.
1: Kó yẹn wá ó máa dọ̀dọ̀.
0: Bí bá nǹkan.
1: Ẹ káàárọ̀ gbogbo lé o ṣe dadalaba yín akú jímọ̀ ìní. Adẹ̀kú ìmúra olùdé iná.
0: Ìmúra go díẹ̀ leave díẹ̀ don go.
1: Gbọ́dọ̀ kó sáà wa. Àwọn tíṣà gbọ́lùdé àwọn òbí
0: wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́.
1: Orúkọ
0: tèmi ni Bísọ́lá Òdùmọ̀lù Sulemani. Ó dọ́kí bẹ́ẹ̀ ti ṣe wọ ìsinmi, kí ni plan wa fún holiday àwọn ọmọ wa? Ọ̀pọ̀lọpọ̀ òbí ò ti ẹ̀ ronú eléyìí rárá. Ẹ ti wò pé wo Ọlọ́run tiẹ̀ ṣeun, mi ni máa jí lágo márùn-ún mọ́. Mi ní àwọn kankan wà tó sì máa ń dùn mí pé pápẹ́ ńgbà tí mo tèmi náà ṣì wà ní kílé tí mo kúrú báyìí Ẹ̀jìníà Ṣẹ́gun pé àbí kókóró orí ìtẹ́jẹ́ náà ti rìn. So ìgbà táwa ń kékeré ká pé táìmù yẹn wọ́n ti jẹ́ kémi náà kọ́ àwọn nǹkan kan. Èmi tó pé nísìnyìí Olúwa wa lọ ń fo ewu orí, ó lọ fi ń kọ́ ẹ̀mí sí ẹ̀ báyìí, ẹ̀ pò báyìí, but ó bà ní kò ìbàjẹ́. Now like I said wípé táìmù yìí kí ni nǹkan táwọn òbí ti wọn lè, you know, the what mindset should they have? Kábẹ̀ ló ti mindset wọn, because kéèyàn tó lè sọ pé mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe báyìí, ó máa start from the mindset. Pé okay, do we have plan for our children? And don't forget that most of our obìngbà mi máa ń wà selfish, but kò ní ọ̀sán àwọn ọmọ pé wo èmi náà lè wà kú kémi náà wá sinmi báyìí. So what do you think, what mindset ni ó yẹ kí òbí kọ́kọ́ ní? Because ọ̀lídé tí ò ti ṣáwọn skul ti bẹ̀rẹ̀, wọ́n ti gbọ́dọ̀ dé báyìí, ọ̀dọ̀ ẹ̀pọ̀n ṣe parí ẹ̀zámì, ọ̀lídé ti bẹ̀rẹ̀ fáwọn kan.
1: Wọ́n pé wọ́n ti ẹ̀sọ́ fáwọn kan pé ẹ lọ jókòó.
0: Ẹ má wà mọ́.
1: Ẹ̀dáhùn ti sọ ìjókòó lé àwọn ìyá yìí. So ọ̀lídé ti bẹ̀rẹ̀ náà nìyẹn one way or the other fún ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wa. But nǹkan kan ni mo fẹ́ ká mọ̀.
0: Okay.
1: Èmi ò fẹ́ rí as àwọn òbí mi selfish.
0: Okay.
1: Èmi kàn fi pé òbí mi kàn fi pé ẹ wá àkókò tèmi náà ó sinmi rè é, ẹ ti wà lọ́lùdé báyìí, èyí náà gbọ́dọ̀ wúlò fún mi. Nǹkan tèmi kàn fẹ́ ká mọ̀ ni pé ká lè strike balance.
0: Okay.
1: Láàrin méjèèjì. Torí pé kò sí ẹ̀kọ́ tí ọmọ bá kọ́ tí ò wúlò fún. Especially during this holiday season. Àkọ́kọ́ kan tèmi fẹ́ ká mọ̀ ni pé kì í ṣe gbogbo ọmọ náà ni bóyá ó máa lọ kọ́ṣẹ́ ọwọ́, ó máa lọ. Ọmọ mi wà tẹ́ pé inú ilé wọn náà láti kọ́ gbogbo nǹkan tó fẹ́ kọ́.
0: Gbogbo tó fẹ́ kọ́.
1: Bóyá látara àwọn òbí ẹ̀. Ẹ mọ̀ pé àwọn òbí mi wà tẹ́ pé nǹkan kan ń ṣe nìyẹn. Imagine nǹkan ọmọ wa kọ́ rẹ̀. Ṣé mọ̀ pé irú ọmọ yẹn gan ó máa wà well grounded. Torí òun ó ń kọ́ like on a daily
0: basis. Abínibí ló máa jẹ́ bẹ́ẹ̀ yẹn, kò ní jẹ́ ability mọ́.
1: Unlike àwọn ọmọ tí wọ́n ìwọ náà yọ ilé oya bá mi tú ilé bá mi ṣe before you know it irú ọmọ bẹ́ẹ̀ máa mọ̀. Àmọ́ as much as ẹ̀kọ́ pọ̀ tọmọ máa kọ́, ibi tèmi ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni ìgbà olùdé gẹ́gẹ́ bí òbí. eje ka try lati mo awon omo wa. Let us try to get to know our children. Akoko ta le obi mi ti o ba kin raye boya ki wo na waye. Iwo to ba ma gba leave, iwo to ba n sise owo fun ara re ma boya shop lo ni ni ma ko won lo. Akoko ti
0: o ma mo wo re.
1: Oro jomi to roro pelu won, mo ru awon kan to wa lo. Cuz awon yin dagba day by day. An orisisi wa ni won ri. Won ni won ko.
0: Nile we ladugbo.
1: Most times they ni kupo nu hours won wa lo nile we. Ton ba de boya on de la go merin eh edana won jeun
0: won se wo
1: won sun that's it routine gbogbo wa niyan akoko lude ile mi fi pe awo obi ka get to know our children akoko yi na ni gbogbo awon conversations awon serious conversations te yan ma ni pe lomo ti kupo nu wa ta ma nberu lati so
0: boya
1: ko
0: dede
1: ko bo se nso boya ko wa eto omo to ti dagba de stage bayi awon ru awon oro wo ni
0: eyan
1: te
0: se mo
1: akoko to le sona
0: to le sori to ma wo eti
1: e bayi na se nkan ah ma jo se bayi ma se nkan bayi ma se nkan bayi akoko ton le gbo ni tori gbo lude ina omo e ma wa vulnerable a lot of obi ma jade lo le lata
0: adugbo ni o to mo adugbo lo ba won to
1: awon ta face my slap you awon ti won gbe neighborhood ti ero po nbe na orisirisi ara la won e ma dako bi to de amon ti won na wa akoko to won wa time fun won te jo soro abai ni bai no se nkan ki conversation kan ma wuwo ju lenu obi
0: lati so
1: as long as to ba so ni appropriate way
0: appropriate
1: so ma ye won ko si bo mo se kere to awon mo ina logbon lori kiyan na wa opportunity lati ba won so iye akoko akoko ta le se yen ni akoko lude olude to de gun ni
0: to gun ni
1: olude to gboro dada ni so time wa fun wa ta ba wa se yen na e je ka wa nkan to wa productive ta mo ile se nba tin ba ni nkan to wa productive ibi tori e mo lo je ki lo ibi nkan to so pe awon obi mi ma selfish igba mi na ara e ko ni awon yi nkan obi ni ko mo ba hun lo so ko ba hun se gba ko ba
0: no bi ta won yun ko won si se le
1: o ye mi pe awon obi mi ma
0: the entire time obi mi o ti e fe ko kilo mo e fe achieve kilo fe life e se is just for them to be helping you as I mean by that
1: so obi of course time bi na only help awon se le die die tele tele boy on lost school kan gba le buru buru
0: mo
1: lo o se le ma gba gan
0: at koko yo gba be be di gbogbo e won bota yo gba jan kari wo
1: akoko ton tin le ma se gbogbo ru nkan
0: beyen fa won to ye pe le won saba ni tin gbogbo gba ki lo pe le ni to ni ti gbogbo gba awon mo ti dalegu e je ka mo tun le se bayi oya ba ni somebody somebody dalegu somebody tun le se lati ko ta wa yin
1: so ru yen wa akọ won lawon ise ile die die pewere kon ma se gbogbo ru nkan beyen ka wa wo pe ki lo mo ile tun wa se because oyinbo im na ma ko oyinbo wa ni an idle hand is the devil's
0: okay ile ise owo to dile ni ile ise isu ile isu yalo
1: iru time yi la mo yi bi mo se so le nkan ma wa vulnerable to ba ti ri to mo fese gbalẹ kiri ni boda kan se awa
0: wa wa wa wa
1: to ba ti ri to mo fese gbalẹ kiri la won ore tete la dancing kini kan because
0: omo ni kankan to nse owo e dile
1: ate la won ore won rin lo lataro wa de lale e mo nkan ton se e mo tutun pa amo te ti lora wa nkan pe to routine eni lo ni
0: to gbadun achieve le ni
1: ti ji la ro ibai wa se nkan bayi ni hour bayi si hour bayi mi ni kan ma sere mi ni kan mo ma wo tv of course omo gudo relax na ti kawe kawe for 3 months omo gudo relax but why they are relaxing na
0: loju obi they are that's why they are watching the tv loju obi
1: be ni tori
0: loju obi
1: akoko yi lo obi mi ma gbe phone le omo lowo omo na wa liki monu yara inu yara gan na ti ma lo
0: gbe mi iya mi ma ma yan fola won example ah ke gba jan ko wo o tin te phone phone mi wa lowo lata gan o ti gbe phone mi lowo
1: phone ko ni jade
0: ko ni ja
1: ko ni da si wa idi phone lo wa lata ro ki le mo to se lori phone
0: yen o play game
1: ki le mo sey emi o I don't know mo ma ri awon kan respect privacy awon omo I'm not the kind of mother say ma ja wonu
0: privacy kini
1: mo ma ja wonu yara o ni mo ma ti mo ma wo be
0: mo privacy
1: mo fe mo kan to ki lo tell you ma
0: privacy
1: e mo kan ni I will sneak up on you kan fe ri kan to tell lori phone
0: ti ba fun privacy mo de ni privacy mi mo de ni ma wa wo be nkan na ma lo wo un to fi privacy yen se hey asiko ta wa yi
1: asiko ile very very vigilant so ba se la n se gbogbo measures yi ona ta le fi se gege bi obin mo ti so kale ki la won mo ima wa se during this period
0: ona ke kun lo to ja lo polo wo ja eh baba wa pada de a ma tesiwaju lori ete baba da se let's prepare our mindset ipe ojo ale wa ni gbogbo n ta nso yi ki se sin then let's check the about social media and see gbogbo awon don zara da iman fi pe won ni nkan ton se ni because if you are busy with their life they will not be on social media doing gbogbo da da ta won so how ti won se busy because how come won ni ise owo ti won fi nje how fi won senu ah fun because emi be mi se I might be wrong I stand to be corrected bi mo se ma wa awon mo yen pe to ba je pe le ba ni ise te lokan to good gan ko ni laye n ton se a ma ran so lowo ni so mi pe ko kose emi ma wo pe ah to ba je pe le iba kawe to wa ti di accountant cashier ni bank so ma raye to nse so emi ma wo pe bawo la se mu won did we catch them young did we make them busy enough so that mama ha fi to ni raye gbogbo eleyi so I catch them young e mo fi po alack I start to be corrected, like I said. I catch him young here because I'm not a boy. Oh, my son, oh, my bata, for example, you, oh, my bata, oh, my own Jesse. I mean, oh, cause chef. In that, oh, my dad, but I'm not a baby, oh, Barry, she has your yogi, she has a yogi, she has a chef. Lem, I was on Koya, she live stream. My lot of wabwa, oh, dry. Jalapo, no word, ja.
2: Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ẹ̀fún gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ó lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù tá máa jẹ.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Àtúnṣe ti fi sọ̀rọ̀ tó túnrin lẹ̀ dòdò.

àti bọ́kàtì lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: ọ̀pọ̀ ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ikoni tonton.
1: What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
2: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.

ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara ebi òpáwá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP àlàáfíà jọba lásìkò PDP àwọn ọlọ́jà ń tàtàjìrì lásìkò PDP ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rí ṣe àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn lónìí wá ń kọ́ èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo ọmọ Kwara etí yín dà ẹ má já jásìkò tó ìdààmú àwọn ará abílẹ̀ kan sí yìí o ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP ìgbà yóò sàn wá síre ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara PDP Power PDMP Olóyè Olóyè Olóyè ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara ebi òpáwá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP àlàáfíà jọba lásìkò PDP àwọn ọlọ́jà ń tàtàjìrì lásìkò PDP ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rí ṣe àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn lónìí wá ń kọ́ èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo ọmọ Kwara etí yín dà ẹ má já jásìkò tó ìdààmú mu àwọn ará abílẹ̀ kan sí yìí o ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP ìgbà yóò sàn wá síre ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara PDP Power PDMP Olóyè Olóyè Olóyè

Bismillahirrahmanirrahim. Ẹjẹ́ abẹ̀rẹ̀ ló kọ Ọlọ́run. Ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀rọ̀. Jẹ́ńlá Libaki. La hula wala kuwata ila bilahi ili aze. Lẹ́yìn Ọlọ́run àtọ́fọ́ Ọlọ́run. Ẹkú dédé àsìkò yìí o, ẹkú kò fọmọ nìyẹn ṣe. Ẹkú bójú ọjọ́ ti rí. Ṣé dáadáa alábá yín? Akọ́ṣẹ́ ètò èyí tí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara tí wọ́n ṣe oníbọ̀wọ́ ẹ̀. Léyìí tí máa ń gorí ẹ̀rọ agbágbé. Ní gbogbo ọjọ́ jimọ̀ báyìí, ọjọ́ ẹtì. Bí aago mọ́kànlá bá ti rókè.

0: sọ lójú egun àwọn ọ̀rọ̀ tó ṣe kókó. Ta ni láti gbọ́ àgbọ́yé ẹ̀ gẹ́gẹ́ bí ara ìlú. Ẹ má wá gbàgbé pé ọ̀nà àbáyọ la pètò yìí o. Kò sáyè kò ọ̀rọ̀ kò bá kùn gbé kò bétirẹ́. Ọ̀nà àbáyọ. Kí ni àwọn ọ̀nà àbáyọ tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n gbé dání kan? Láti mú kí ọkọ̀ ìpínlẹ̀ Kwara kò lọ sọ́wọ́ iwájú ju bó ti wà yìí lọ. Gbogbo ẹ̀ pátápátá lẹ́ láǹfààní láti gbọ́ láàárọ̀ tòní. Ẹ wá jẹ́ àtàkì ní ọ̀hún kankankan bí àwo bàbá ń sọ́nà. Ṣùgbọ́n ẹ má wàá gbàgbé o. Wípé ìwòye àlejò mi láàárọ̀ tòní lórí ètò yìí. Tẹ mọ́ ìwòye ẹ̀yìn aráalé. Ó yàtọ̀ gédégbé. Sí ìwòye ìkànnì Diamond 80.7 FM. Bákan náà ló yàtọ̀ sí ìwòye tí atọ́kùn ètò yìí o. Ẹ jẹ́ máa fẹ́lẹ́ yìí kí máa fi kí àlejò mi káàbọ̀ láàárọ̀ yìí. Ká kẹ́sẹ̀ sọ́nà ká tẹ́ pẹ́pẹ́ ètò. Lóní Rabaji gan àti ní rẹ́gẹ́dẹ́ fín.
1: Kí lọ́nà àbáyọ ká tún wà ara wa ṣe. Ọ̀nà àbáyọ.
0: Ẹ jẹ́ kí n máa kí alàgbà Abdulganiyu Abdulkadri káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Abdul Abdul tí wọ́n jẹ́ press officer on local matters sí Dr. Abubakar Bukola Saraki. Ọ̀rá ṣé ń pè yín máláàmù ni àbí comrade? Ọ̀rá comrade Abdulganiyu Abdulkadri ẹ bá ń sálámọ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò wọ́n kò dédé àsìkò yìí.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara. Mo pin olùgbé ìpínlẹ̀ Kwara. Mo kí àwọn bàbá wa. Mo fi ti ẹ́mìà ìlú Ìlọrin. Mo fi kí gbogbo àwọn ládéládé
0: àti ṣéhù.
2: Ṣéhù. Ṣéhù. Wàláhù yá sí mú kà mínà náà. Mo fi tí wọn mo fi kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara. Mo kí gbogbo ọ̀tọ̀nkulú. Mo kí ọkùnrin. Mo kí obìnrin. Mo kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Mo kí olùgbé àti ara ìpínlẹ̀ Kwara náà lápapọ̀. Àláfíà Ọlọ́run kò mọ bá gbogbo wa.
0: Amina yahala amina yahala amina kò ń fàyà kan. Ẹ jẹ́ lọ sínú ètò fún ti àárọ̀ tòní torí pé àwọn ìbéèrè tí a ti pẹpẹ rẹ̀ bá a ti lé kinní ọ̀hún lẹ̀ bí àpò ẹ̀wà bí àpò ìyèrè ni. Ẹ jẹ́ ti bímọ ẹ rí wípé bàbá sọ̀rọ̀ nípa ọ̀kan gbòógì nínú ohun tí dókítà Abubakar Bukola Saraki léyìí tí wọ́n gbé dání gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Òun ni rírí dájú pé àwọn ọ̀dọ́ langba ìdàgbàsókè tó lóòrìn tó nítumọ̀ ó dé bá wọn. Àti pé dókítà Bukola Saraki wọn a máa rí àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí ògo ọjọ́ iwájú. Ẹ rí i pé kì í ṣèròyìn mọ́ lẹ́nu lọ́lọ́ yìí kíní ọ̀hún ó jáde ganboro sí ìgboro ayé níbi tí a ti rí ọ̀kan lára ẹni tí ó jẹ àǹfààní ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ dókítà Abubakar Bukola Saraki. Kódà ìròyìn fi léde wípé ẹni náà first class in mathematics ló ní kéèyàn ó tó lè ṣiṣẹ́ débi pé yóò gbé first class jáde. Ó túmọ̀ sí pé gbogbo ọkàn rẹ̀ ìwòye rẹ̀ ń bẹ nínú ẹ̀kọ́. Ohun títí máa ń gbé ọkàn yẹn kúrò nínú ẹ̀kọ́ ni pé bóyá bí ò bá rówó iléèwé san àwọn nǹkan tó yẹ kó rà níléèwé bí ò bá rí gbogbo ẹ̀rà ṣùgbọ́n torí pé ó rí ìrànlọ́wọ́ tó gbọngbọ́n ó fakọyọ nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín bó o ní kinní ìtì rí lára àti yín gan náà.
2: Ṣẹ́rí gbogbo akúzóhun tó ṣe yìí kì í ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò dẹ̀ ń ṣe nǹkan tí ó jẹ́ tuntun lọ́dọ̀ Dr. Abubakar Bukola Saraki. Ìbàdàn wọ̀ ìjọba àti ìbàdàn wọ̀ sí ìjọba mọ́ gbogbo èèyàn ló mọ̀ and wọ́n ní téèyàn bá ṣe àríṣe.
0: Làríkà àríkà bàbá
2: ẹ̀rígun eléyìí tẹ́ ń ká òun nísìnyí ẹyọ kan nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tí wọ́n ti ṣe fún àwọn ọmọ ọ̀dọ́ ni láti jẹ́ kí wọ́n fi lè rí ọjọ́ ọ̀la wọn kan lè rí kó lè manifest. Bọ̀ ṣe rí látìgbà tó ga wa ti di gọ́vnọ̀ nípínlẹ̀ Kwara látìgbà tó ti bẹ̀rẹ̀ òṣèlú a rí pé wọ́n nígbàgbọ́ tó pọ̀ tó dẹ̀ rinlẹ̀ pé ní ká ṣe ìdàgbàsókè fún àwọn ọ̀dọ́ torí pàtàkì àwọn náà fi ṣe gọ́vnọ̀ bí ọ̀dọ́ làwọn náà fi bẹ̀rẹ̀ so wọ́n nígbàgbọ́ nínú ọ̀dọ́ àti ọjọ́ ọ̀la wọn. Gbogbo ọ̀nà tí ìdàgbàsókè ó sì bá ọ̀dọ́ gbogbo ọ̀nà tí ọ̀dọ́ ó fi rí ọwọ́ họrí gbogbo ọ̀nà tọ́dọ̀ ó fi rí àmúṣe bá èròǹgbà wọn ni ọ̀gá wa máa ń sán náà ó bẹ̀rẹ̀ láti bi ẹ̀kọ́ wọn ó bẹ̀rẹ̀ láti bi ẹni tó pé kunpa ló nídìí ẹni tó pé owó iléèwé ni ẹni tó pé oríṣiríṣi ni kọ́lá ẹni tó pé a fún ní ààyè pé ọ̀yà ìwọ náà wàá fìlákàyè rẹ wàá fi dá sí oro joba yi po lo jawure to gbe ko ti e fe lonka ngba tan wa ni joba tan wa ni governor the same thing ngba ti won wa ni senate amo se ri bi eyan ba se ko si be eyan se le rin
0: tori oni mi
2: tori oni mi awon kan ni tori oni ji whichever one
0: e o mi eko eko na ni
2: eko na ni so awon yo ni gba to wa njoba tin se ah de bowo joba nina de bowo kini ko wa na ni bo wa busa bula le jo ni eyi won ni 2018 2019 ngba ta won ti won gbe ogun wala o to gede ah kini kan owo wa na nina to ba se leyun ni owo joba nina o ba se le owo wa ni oda oga ku njoba ni 2019 to ku ni joba patapata ati governor ni ati senate ni ati senate president ni ko si ni joba kankan mo lati 2019 lati gba na de ni odun meje ti le o odun meje o ti le ogo wa oga wa o wa ye ko bo ninu anawo si idagbasoke awon omo eniyan ni pele kwara ati even in the in outside nae beyond kwara state this is ele in tumo si pe inu eje lo wa kiyan se dada eni to ba fe se dada won ma ni eni ta konika to wu aika I can benu re tele ni o eni to se dada ta kon dada to se it means pe dada yen wa ni ara re tele ni te ba wo idile won idile alaanu ni idile ti mo nsa anu fun yan ni ko se en ti o mo baba to bi won abi baba baba to bi won ti o ni so pe ah akasalika omo alali lo mo yi because idile ti mo nsore ti mo nse anfani fun awon eyan ni ati ilu ton ba wa dogba baba bu kola saraki ti gbogbo eyan ba royin won le ni Nigeria ke to le ronu nkan meji meta ah won ni ah alaanu eyan ni eni ti mo nsa anu ni to pe ko si bi ti owo ja anu won ede bi baba se wa ri be lo mo se ri
0: ah
2: nigba to ga ku ori esa to ga baba bukola saraki to ku ni joba lati 2019 a ri pe won da kini kan le tan pe ni abaka bukola saraki foundation foundation yi won fi moju to idagbasoke omo niyan ati ilu both human and community development ni won da kale fun o wa ni orisirisi eka to po ba se ri ti eka ilera ariti eto eko
0: okay
2: ariti eto ogbin ariti ikunpa lori katakara
0: okay
2: ariti lori oro omi an gbe bo oni an tun bo o se ni an se komi kawo yan le ro mi mu eyi wa loto eto oro ina adugo bayi o sokunkun won ni kini be awon o ba di lale awon alokolokun gbe won ma nfi eyi won ma fi boju won ma fi sabu ade fun won solar nbe transformer wa se kini kan ade fun won transformer oda won fe install transformer ti wa ati ni transformer ti todun mefa ni sin ari install arowo adawo dawo community ade lo fun won lowo nkan ti foundation se ni ai mo iye omo lewe lo ti koja nbe to ti gba anfani ai mo iye iya oloja baba oloja lo ti koja nbe to ti ra anfani ai mo iye ori lo ti ta ti be jade si owo awon eniyan ele fin ye wa pe ninu eje ara won lo wa pe keyan sori ele ti ma make reference si ken gari omo ohun o pari ni university of olohun ri scholarship lotly o wa ku wo rin na o ko wo pe mo fe se process owo pe tun ba do ohun kini mo fi kini je kini mu gbogbo awon nkan to so e mo pe elomi won le fun yan scholarship owo moto ni owo balu ni owo ile igbe ni owo kini kan ni koni sin be iwo lo lo wa yun fun ara re iru eyi un scholarship lo mo ohun ri omo ohun wa gbe sori abeyefo x tan pe ni twitter tele da ko won ni diran lowo gbo mo nigeria e sanu mi o emi ni overall best student ni unilorin mo si ri scholarship amo rowo rin na omo na wa gbe sibe oga wa ri nbe
0: lai se po lo office won
2: oda ko mo bi office oga wa ko mo bi office saraki wa e se po lo office ko mo bi kankan o kan gbe sori abeyefo ni ori social media lo gbe si ibe na saraki ti ri saraki si ni oda omo kan ninu awon omo se mi yo kan si o gbogbo to ba need olohun o se
0: kabiyesi olohun
2: won si pe loto ngba ti won pe ki lo fe ka ba ba lohun fe ba ba ba won si salaye o fi wo document won ah se bo se ri ni gbogbo owo to need lato ke kanle oga wa si ni oya gba ma lo kawe re lo edakun ikunpa o lo tun ju eleyi lo aimoye omo lo lo lewe
0: lai meye to su
2: lai meye to su aimoye omo lo lo lewe bo se gbari to tan se gbogbo e ma ngba ti o sowo lewe ilewe o ni gba ka lo ka bo bo ba se first semester to san o lewe to ba di second semester won ah bi ba le o lo lewon oni jose sam omo opolopo omo be ti wa lo le ko ti pada si titi omo mi ti sa lo lu mi omo mi ti lo se nkan mi omo mi ti didakuda amo iru be ti saraki ba ri imo nawo si won pe oya keko ti e mo du ah iwo yi keko re mo du keko re mo du aimoye be jara ti won wa nse eyi won kan ekeji omo ofa won se law school graduation ni ose to lo boya o se po se kan gan bayin abi ba won last week na ni ohun lo wa se overall best ni gbogbo awon to lo law school lo Abuja overall gbogbo orilede Nigeria ohun lo omo ofa omo Kwara State wa bi ni
0: ilu ofa lo ti
2: omo ilu ofa ni ohun lo se overall best igbe eyan fa koyoju ni gbogbo awon omo to lo lewe lo o ti won graduate lodun yi o omo yi lo wa se overall best e dakun e wo ri banta banta to lo n se fun wa ni ipinle Kwara e wo ri banta to lo se fun wa ni ilu ofa oga wa wa ri o ri ka lori social media na ni ke ah omo ofa ah ofa ni Kwara State wa mi e ba pe mo hun
0: ikini ori itako
2: ori itako jara ni ikeji ori itako ale jara na ni ina bi ma so pe se ri social media da yan ma paro pe awon yan bi saburu awon bi saburu bo se ni dada bo se ni eyi ti o da dada e po fe ni to ba mo lo ti kaluku ba lo sibi to ye kaka to mo mi o bi la an ko letter an wa sara ki kakiri an wa le se re kakiri social media yi lo gba awon tan wi o awon a pe omo ofa awon pe oya oga n pe o sara kini ko wa pe o fe appreciate re ah o de lo ko da won jo je won jo se dinner ni lale jo won ni won si jo je won tan se gbe won ah teyan ba ri ru opportunity omo to ni la kai bayi ah keyan se kun pa fun o ti graduate lo to o ti pari law school yo bere profession re as a lawyer as a baby lawyer to ba fe bere yo sa ni pale mo gbogbo to ba fi se to fi bere ise amofin re edakun ore wo lo tun ju bayi lo
0: lai meye
2: to su leyin pe akan mo pe omo se omo ipinle Kwara ni
0: ilu ofa lo si ofa
2: omo ofa lo si ti wa se wa ri intern so yi meji meta to hanu aimoye egbe fule re ti o han to po ti o han in ta wan so yi ni pe in ta ba n pariwo pe enabling environment la awon eyan wa need awon omo ipinle Kwara ni lakayo olohun si bun wa ni ogbon imo ati oye amo opolopo won ni diwo latara owo elomi latara opportunity elomi latara pe ko mo pe ona wo ni rin tin fi se kini counseling omo mi need omo mi owo lo need omo mi orisirisi ka wa create enabling environment ore la fi n ro ijoba

0: bó ṣe rí náà nu gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nínú ilé ni lórí ìtàn fún ti ọ̀sán tòní ẹ mọ̀ pé tá a bá ti dé tí aago méjìlá bá ti lù gbam níkànnì ìdámọ́rí 88.7 fm ìyẹn nílùú ti ìlọrin báyìí ẹ ti mọ ètò tí ẹ ti mọ ń pàdé ustaz wani alájèsè kabla ìbíríndé ẹ ti mọ̀ pé lórí ètò yìí tá a pè ní alibasira náà ni àtúndé lónìí bí ìṣe wa náà nù lórí ètò ọ̀hún fún ẹ̀yìn ara ilé tẹ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní eléyìí tẹ̀ ń gbọ́ wa nínú ilé pé ẹ̀lẹ́ bẹ̀rẹ̀ kú kalẹ̀ ẹ mọ̀ wá gbàgbé o ṣáájú nǹkan ká dúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀kọ́ Madinatu Elimi Academy tí wọ́n wà nídìí àpẹ́ nílùú ti ìlọrin Madinatu Elimi Academy tí wọ́n wà nídìí àpẹ́ nílùú ti ìlọrin àdúpẹ́ lọ́wọ́ wọn torí pé àwọn ni wọ́n jẹ́ ká lórí ọ̀fẹ́ àti àǹfààní láti mọ̀ gbọ́ ètò yìí a sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ àti àwọn tó jẹ́ olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yìí àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn bákan náà ẹ mọ̀ pé ètò yìí lórí òkú Facebook tẹ́ ti lè bá a pàdé náà ni Alibasira the Insight Alibasira the Insight náà ni ojú òpó tẹ́ ti rí wò life and direct tẹ́lẹ̀ ti gbọ́ lóní kedere tẹ́ ẹ̀ bá sì gbàgbé lórí ètò tá a pè ní Alibasira ìyẹn lílojúnú pẹ̀lú obìnrin Mariam Alájèsè Kalọ́ Ìbíríndé òun náà ni ẹ ti máa ń gbọ́ pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ tí ò ṣe ṣaláì gbọ́ òun náà ni gbogbo tá a máa ń gbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí adẹ̀dúpẹ́ fún ọlọ́run àlá tó jẹ́ pé jimo olóyin jimo aláyọ̀ jimo alálùbáríkà yìí ó tún síbẹ̀ ó sojú ẹ̀mí wa fún tòní àwa àtiyín náà la túnjú wà lónìí wọ́n yẹ pé lọ́sẹ̀ tó kọjá òun náà là ń dágbére lórí ètò ọ̀hún pé a pàdé o lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlá òrabí tó jẹ́ kí a tó pàdé lórí ètò ọ̀hún fún tòní ìyẹn ètò tá a pè ní Alibasira lílójúnú ibn Mariam Alájèsè Kabla Ìbíríndé àwọn náà wọ́n ti wà pẹ̀lú mi ní yàrá agbára àtẹ́sí máa gbó wọn ní kò pẹ́ kò jìnnà wọ́n yẹ pé wọ́n kọ́kọ́ bá mi sálámà sí gbogbo ẹ̀yìn aráalé tẹ̀ ń gbọ́ wa kẹ́ fi gbó wọn bàbá ẹ bá mi sálámà sáwọn aráalé.
1: asalaamualeykum wa rahmatulah wa barakatuhu.
0: tọ́ gbogbo ẹ̀yìn aráalé tẹ̀ ń gbọ́ wa nínú ilé gẹ́gẹ́ bá a ṣe ń bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ karubala ìyẹn karubala tá à ń wí yìí bàbá sọ púpọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ó jẹ́ kò ṣe é gbàgbé mọ́ ni gbàgbé nínú ìtàn àti nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìdásílẹ̀ ọmọ ẹ̀dá ènìyàn nínú ayé adúpẹ́ lẹ́nìí ẹ jáwé tí bàbá ń lọ lórí ètò ọ̀hún ìyẹn Alhaji Zeke Abdullahi Ìbíríndé Ibn Mariam ọmọ Mariam lórí ẹ̀ gbàgbé o ẹ lọ sí Facebook Alibasira the Insight Alibasira the Insight lórí Facebook ẹ rí wò life and baba ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ yín bisimilahi.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد واجعل النور في بصري والبصيرة في ديني واليقين في قلبي والإخلاص في عملي والسلامة في نفسي والسعة في رزقي والشكر لك أبدا ما أبقيتني كل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين صلى الله عليه وعلى آله الطيبين الطاهرين أدوك فهم أبا جوك أي أبا أنك أقبو أبا أنك أسا أدوك فهم لذي أمور تتشفوا وعي تعليك أتيا لك وإن تعدوا نعمة الله لا تحصوها أبا أنك ما قائفا وقالتك atọrọ kege fun rasulillah sallallahu alaihi wa sallam olori wa saju wa tawafu wa mana tanje kere laye ta to ma jalal kiyama atọrọ kege fun ara ya nabi ti oluwa fo mala to wa ara re ti o de se nto ma to wa man nsin islam ti ba san nabi to majun wala atọrọ kege fun gugu awon tin je sabe ti won duro loju annabi ti won duro lehin annabi atọrọ kege fun gbogbo awon afa lati gba nato fi diasko yi ilu ata wa yi gbogbo ile yoruba nigeria lapapọ ataye gbogbo ntin ja afa nbe pata awon tin be atawon tin wo si awon to ti lo wa si se omosa fori yin won odo ba fi gbogbo won sale janna awon ti won ku olorun da kan mo sa se won ku lori daada ala muhammad sallallahu alaihi wa alihi wasallam ata jama keu aso wa ni nkan kin kan mo jari dakuda
0: amen
1: abioni ata ngbo wa bayi nisinsin ike olorun atola re ore ti etan latowo re anu ati ike ati ola ko mba gogo yin ni apapo
0: amen
1: allahumma salli ala muhammadin wa ali muhammadin nega bi alagba apo ibi ti se so oro ashura lambalo adeje bade bi kan sugbon leni nitori pe ati bo sinu osu safar ara go yoje koro ya die nipa osu yi amotama ashura na ore tama karbala osu muharram osu tamma ina islam nani ara osu merin tamma ni osu muharram osu tamma kanga kanga nani osu na asima ko inu merin on ninu odun on la koko wo inu eto inu islam rajab la koko sugbon inu odun on la koko ta ko ma ba kade osu owo aton wa mo pe inu osu na ina ni to sele si ara le anabi sele si osu to tele ni osu safari ta wa yi to sele ati jo alamisi alamisi nja koko to ni je ekeje sori be safari na ni awon roto ye ka so die ni pe awa kwa meje jokwa ari end of the day that's the moment kata afe moja de fun arawa osi tama nabi atan wara lire osu meje jiyi oje osu to kun kwe la wan to shele ni nore ati soy to shele koto yoke karbala koto yoke ashura de awon yon osi jen kato da to rewa ona ni awe ta agwa mewa akoko su zulhijja ati arafagigun ati mena peperan ati awana ta se leya ni bi awon eleyi oja awon kan bi aye ti oluwa gbe kale fun wa lati kale ba ri awon ore ninu osu ti zulhijja sugbon osu eleyi ta wa yi mewa kokore la mo fi nse awe gbigba ko le ba je pe a fe nwa si sunmo olohun yi osu muharram rada awon fi nwa si sunmo olohun tamo ninu re na ona la mo ke joke wa osu muharram ni odun 61 kan islam 61 ijiri na ni isele ninu ebi anabi jibe na ni lo ti sele ko je ka gbagbe re titi wo ata ba le tele isele na ari pe isele na nko in lo ni lori sirisi din o din tara le anabi asa anabi na ni amo ita n pe loju ni ti ayi so sele ti ara le anabi ale rose kan kawon isele to je gbogi to lagbara to buru ko ma sele sawon ara ali annabi bi ewon ti won ko won si hari to ku sibe bi oro buruku ti won so sa annabi ata ara ali re ti oro ti o da bi iduwe ni duwe pe awon fe fi awon ebi annabi ti awon ko ni ogun ogun karbala ni ashura ojo ashura ni karbala ko awon fe fi won seru tani o gba won tani o mu won leru kọ́ra àwọn tí ń mú àwọn ọmọ náà kalẹ̀ èmi ní mú obìnrin ilé èmi ní mú obìnrin ilé àwọn tí wọ́n mú yìí o ẹbí ànẹ́bì ni wọ́n o rí wọn lẹ́rú pé tẹ́lẹ̀ rí ibú wọn ọ̀gá wọn ashkola ashkia tí ń sọ pé ń bu àwọn èèyàn ní gbogbo yín tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ ìzẹ́yìnlẹ́bù ló kó bọ́ àbúrò ìmọ̀ọ́mù sẹ́nu tó sọ pé a ti wọ sàárè kí n rú bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n fà á ní mọ́sálásí wọn fa ibi tí àwọn èèyàn wà tí wọn ọrẹ tí wọn gbà wọn lẹ wọn mùsùlùmí ń wò wọn báyìí káwọn fẹ bí ànábì ṣẹrú kọdà àwọn tí ń sọ pé eléyìí lówó mi eléyìí lówó mi ẹnìkan kan sọ wípé ẹ gbọdọ ṣe bẹẹ sọ àwọn ara àwọn ìṣẹlẹ tó ṣẹlẹ láàrin aṣúra sí oṣù sáfàrì ogun tó ogúnjọ yẹn ogójì ọjọ yẹn ogún nínú muharram ogún nínú sáfàrì àwọn nǹkan tó ṣẹlẹ ó pọ lóríṣiríṣi lápèjú irú àná irú àná ṣe ń jẹ first safar àkọkọ safar náà ni orí hussein tí wọn gé náà wọn gbé orí rẹ dé ọdọ khalifa wọn khalifa àárọ wọn khalifa aṣáájú àwọn nù náà lọdọ yazid bonu muawiya àná ni wọn gbé orí rẹ débẹ àná ló ń fi orí rẹ ṣe yẹyẹ àná ló ń fi igi tí ń fi ń gbá ojúmọ ẹnu orí tí wọn gbé síwájú ẹ ń fi igi gbá àná ni tó wẹ nìkan sọ̀rọ̀ nbí eléyìí nǹkan ètè tó ń fẹnu tó ń fi gígbá yìí èmi ń rí mo fojú ara mi rí tá ànábì gbẹnu lé ètè yẹn ànábì nǹkan ò tó gbé ètè rẹ tó gbé lé in gba tin se n kisi Hussein I enu ni won fi ki gba yi a se ma buku to kan baba na sahabi ni won si yeye alifa na alifa won na lo yeye Yazidu ke ti ba si ojo ti ba je ko ti lojo lori ni o ni so aye loni fun pe o ko le so pa na ora nabi n se kini kan leri nkan temi n se ana lo sele first of safar na lo sele to lehin eleyi un awon nkan mi to wa sele san ke lati gba lati palace khalifa won ni syria yin ta sham tan ko syria loni na tin ko awon bi anabi lo se won nbe ni omo kan omo Hussein kan to je omo detri imam Hussein fena da da n ko sukaina ta ni o ko ni sakina nbe ni o lala o ri babe o de ni opolo kan to ri nibe na amo ile ojo won o ma ba no sare won bi inu ewon na won sin si sare re bi to wa loni ewon ni tele so awon isele be ise lo lori sirisi inu osu ti muharram to koja lo ati osu safari eleyi ka mo se na pe won ko won ni eru ifeserin lati lati karbala ati ti won fi de ile ibi ti obedu labun ziya to je gomina ziya to je gomina Yazidu won feserin de be ni awon wa lori esin awon ebi anabi wa lori irin won si so won lowo ni won o se je kun won bori won won si jagori won won si ti won wo won so won si oho amo si ori won le won le so won lowo ni to fi ko won de bi to won ko won lo ni ile Iraq to fi ko won lati be to fi ko won de ile Sham ta mo si Syria loni ese won fi rin ebi anabi niyan awon ta lan kura muslimi atali atali fo to Olorun atawon gomina oto Olorun ti won so la pa won olesin ti won baje ti won baja titi Olorun gbe anabi bori ni won dun do ka fi ka won pa esin na re ka won si yeye anabi leyin re so isele kunu osu yi eyi so muharram to lo ati osu ta wa yi ti o da fun islam ti o se ma ka ninu tan de te le ma so tafasi e le ma so e kun rere re porque eba kanibi kan gan enu wa te ma sokun ka do leyin si sele tan so osu yi kun fun awon nkan to je nkan banuje titi ti o fi wo ogoji ojo ti nje ogunje osu ta wa yi osu safar eba se ranti ru lasia ti o tun to koja lo amen ba pa awon kan be ton wa ni karbala ba ko ni ogoji ojo yen lati agbaye kaakiri lawon yo pe karbala tori ogoji ojo fun oku to ba ku o se pataki fa to mo itu ma be mi se ma nse rin ajo njo to ba ti faye le bi o se lo ti o se bo awon ara to luwo da pelu emi yen njo ta ba sin ara to luwo da pelu re titi o fi de ogoji ojo ni se pari lori re ogoji ojo yen ni ti Hussein alayhi salatu wassalam karbala ma kun fofo for millions of people last year close to 30 million yen lo wa nbe year before 24 million la won to wa nbe to ododun le kun si na ni npo si so ni yo ogoji un ina ni aba no jeli ro Hussein ni so mo tan lodo awa ta nte lara ale anabi nitori pe ko se gbagbe so lori be eyi fa atawon nkan mi ninu esin to fa ati awon ojo osu ta wa yi ti wa fi mo npe won ni ojo na yi si nítorí pé àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ kọ́rin pátá níbi ń bẹ láyé náà àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú oṣù méjèèjì yìí lágbára tó yẹ pé ń jẹ́ káwọn àfa kan máa ro pé kí la lè ṣe kí la lè gbé nígbèsè ń pè léyìí àwọn tí ń ro wọn àtẹ̀lára alẹ́ lọ́fà àwọn ara alẹ́ níbi ti sọ gbogbo ohun tí ànábì máa ń ṣe nínú oṣù yìí àti oṣù tó kọjá lọ wọn sọ fún wa ládùúà ni láwọn nǹkan míì tó pa máa ń ṣe nínú rẹ̀ ọ̀kan nínú rẹ̀ nínú oṣù tá a wà yìí ona ni pe adua kan be tawon awon amo mo ara janabi lo pada gbe kale pe adua yi o gbodo je gbogbo muslimi lo gbodo ma se nitori pe osu yi kun fun awon kan banuje ti ma nsele si yan o kun fun awon banuje ti ma nsele si yan so pe ta ba wa fe ka sa fun ka bo lowo awon banuje yen ka ladua ta ma se ni jojuma titi osu ta wa yi osu safa di o fi pari adua na afo wa ni last year na atọ́nmọ́nìkan rántí rẹ̀ kalọ̀ lè ṣe ọ́pẹ́ pẹ̀lú yáṣà dídàlùkọ́wá to be on to ba n ba ni ko won ma kan se ran ti ra me ko si bi kan kan lo mo jade njojuma kan ma se mewa mewa eleyi o daju pelu yondo oluwa pe awon aburu ti man stele nlo su yo ni di odo wa awon ojo te je na yi si opo ni last month atosu ta wa yi o po naada kini jojo na yi si ojo ta yi dide ku mo fe se nkan teyan wa dajo re sinu re abi teyan ba rogbon da si loku tori inu islam na ojo na yi si nbe ojo sayidi nbe ti won si po won si loko won si ni date aye daye bo se da loni la ka kuma do won ka won afa kan so wi pe na yi si ko si na yi si kan ko si sayidi kan no bi ti won ka de nu bi ta won ka de nu ni na yi si nbe sayidi nbe na ojo sayidi la won ta mo fi se awon kan ribiribi to je nkan edun money la mo fi se awon ojo na yi si awon la mo fi sa fun awon ise nla nla ti ya o gbodo awon to tobi ta gbodo fix date re si be iyan gbodo mama fi nto fe se si ojo na yi si ai ma kan se o le se nu ni lorin gbogbo lorin ai se iyawo ninu osu to koja lo osu muharram osu safar na ai se a ma do de osu nabi ni osun nabi ni saidi lokun be lo gba ifa ya fe ma ri jokan kan ta le se nkan to da e fe se yawo ni e fe ko mo ni e fe bere ile kiko ni e fe si ni e fe se rin ajo ni e fe se to owo ni e fe bere business kan ni ko si ti oba rabiul awas ko si ti oba mo lawon asuko yoku na awon mi na nbe to ko a se rawon ojo to ba mo amo osu to lo ato osu eleyi awon afa ati awon muslimi akoko won jina si ati se nkan to je nkan ribiribi ati nkan edunnu nibe afi ti won ba rogbon dasi koda ba kan le kan rogbon dasi won ladua ti won gbodo tun se ati sara ati won lati se kan to lo nlo be so imo atodo olohun leleyi ke se awon kankan joko won kan ro awon ojo yi to kun na asko mejeji koda awon awon itan to ti koja lo ge bo se wu je ko won so itan awon san kan be ta won ara ara bi so van shotul komar nipa pe ni okoroko anabi olohun iparun to ba awon ijo won okan ni osu mejeji ni ko si to tayo osu mejeji to ba yo ba tayo osu mejeji yo aje awon ojo kan pato to je ojo na yin si ninu odun ke sele ni awon ojo sayidi ogbo iparun to ba ba awon awujo to koja lo abe nikan to tobi nota to wa di oto olohun gba to lo ma fi aje ojo na yin si ni mo saba aje awon to ba kon ba le follow re abawon to lohun ko ni eko tinu ogboro te mo nso yi ko se nti otako so latara be awon ojo yi lapeju osu to koja lo yi nisin ari asura ti ti o fi di ogoji ojo yun ogun jo osu ta wa yi ogun ninu osu muharram ogun ninu osu safar ni ogoji ojo re papo kamo gbagbe ninu osu safar ta wa yi osu yi gangan la nbi faye le o faye le ni ojo kejirilogbon osu ta wa yi na lo faye le loku tojo yen je ojo ateni ojo monday to yin ko yo ma je pe to 28th of this month ni odun yen monday lo bo si so osu yi nta ma fun nu last if man saw from version come version ka ama won kan be ti won so pe ko mo ri be ko mo ri be la ye je ka wo pelu iyo do oluwa so to fusi lati a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim allahu ni farsalna alaihim rihan sarsaran fa arsalna alaihim rihan sarsaran fi ayamin nahisatin لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولا عذاب الآخرة أخزى وهم لا ينصرون الله سبحانه وتعالى عرام جاتا لنقارن الله واني عوان جاتا قارن عوان لقو لقو عران عتقون تولي عتقون تي لاني ملي عران سيوان ولا واسكووني عران في أيام نحسات ني عوان جو نيسي وجبو برو ojo ti ima buru fun awon eyan ojo ta mo handu awon eyan awon ojo na yi si yi awon to mo pin fa ilorin ofe mo se angle kan lo ni ojo na yi si ilorin do ima tesi waju o komo leri ta nkan jọun o o ti po si o ti fe si awon yo si se wadi re si to ayami na hisat awon ojo ona yi si so opo ninu odun opo ninu odun olorun ni lo zi ko hun azab al khizi fil hayati dunya afa kun o to wo ni iya dujuti ninu le aye wala azab al akhirati akhaza e ri ya talkan fa an ta pa nu yen on lo fin dojuti niju wa hum la yunsarun wa ni ri iran lowo suratu fussilat ina ni aya mokale ni aya 16 yani dilogun ina ni aya to moka ni isin yen so o tun wa ko awon issue mi nu Quran bet indicate ki ojo na isile ojo na isile ojo na isile ni jota mi fa yele ojo na isini ni jota pa Hussein ati bi anabi ojo na isini gbogbo anabi olorun pata ti won fa yele se ba mo date won tori won date gbogbo jota anabi olorun kokan to olorun da ko nu Quran opolopo won ni date won wa available ojo na isini ojo ta won ara anabi ko kan ku leyin Hussein jota pa Ali jota pa Hassan jota pa Hussein jota Ali ibn Hussein fa yele izenu labini fa yele jota Isbakiru fa yele jota Jafaru fa yele Musa Kasim jota

0: bọ́dà sọ di kẹ́yìn mọ̀ gbà tán ṣe kọ̀mpútà
1: gbà tí wọ́n ṣe
0: ìgbà wo náà ṣe
1: wọ́n mẹ́ni tó ṣe
0: kílé tó máa ń jiyàn
2: báyà kí lẹ́ ń jiyàn sí ṣé ẹ tí gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé ẹni tó ṣe wọ́n tẹ mọ ọdún tí wọ́n gbé wọn jáde
3: kí ló orúkọ ètò ọ̀hún
2: Arandẹ́ẹ̀kún ni
3: Arandẹ́ẹ̀kún
2: bẹ́ẹ̀ ni Arandẹ́ẹ̀kún Pekọmọ olúgìn ni wá já tiẹ̀ kárí lórí ètò Arandẹ́ẹ̀kún náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí

0: onímọ̀ ìjìnlẹ̀ táwọn ìjìnmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde ètò àràǹdẹ ẹkùn ètò tó wà educative informative bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o tàwa ni atọ́kùn ètò yìí ọ̀làrẹ̀wájú ògúnníyì ọ̀pá ẹ̀bìtì ní gbogbo alẹ́ ọjọ́ jímọ̀ friday lágo mẹ́sàn-án alẹ́ lẹ́hìn mọ́ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín àràǹdẹ ẹkùn ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí àwọn ohun ìjìnlẹ̀ gbogbo.
1: ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ diamond fm ìlọrin.
2: Kun su yika wa danile aye ila koja kaluku ga be lo yato sira won sugbon o eledu mario ba deda seda ki fini sile lai ni lana bayo ami wo lasan ni o de ba olugbon olugbon fogbon se o de ba resa aresa o turi esa gboru alakeji lo o de bo woran gu agamo tede o fi soso sagbeji ara ami wo iku to wa npa bo re lai sojojo ko lu awu ma sasukiye ni o yi pade lori eto asini netishin ni e nipa awon ami wo ti mi eda eniyan titi ti ami wo ile ise radio titi tan re nta won yo yi diamond 88.7 fm le o ti ma gbo o ami wo ni gbogbo ojo saturday bere latago mesan si ago mewa bo asalele o fi ma gbadun eto yi e je ka jo gbo to se yi ka fi telomi ikogbon adanwo aye wa ko ni dadan tan o ami wo e ma mi

0: ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin.
1: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.

0: torí ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
1: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: àwọn olùwápò mẹ́fọ̀ ọ̀hún ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé inú àwọn kò dùn pẹ̀lú àfẹnukò pẹ̀lú onímọ̀ẹ̀rọ hakeem alaho onímọ̀ẹ̀rọ rauf ọlaniyan dókítà ayọ̀bami lam adésínà amòfin hakeem agbájé arákùnrin ọlọ́ládé bákàrè tí máa mòfin musbau asanike àwọn olùwápò tinúbí ọ̀hún ni wọ́n dúró tandí pé ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀hún ni kò tí ní ọmọye fún ipò gómìnà pẹ̀lú àlàyé pé ẹgbẹ́ òṣèlú náà kò tí wẹ̀yàn kẹ́hìnkẹ́hìn lórí àwọn àlàkalẹ̀ òfin ètò ìdìbò ikọ̀ àwọn olùwápò mẹ́fẹ̀ẹ̀fà náà ni wọ́n ti ṣèpáyà ọ̀rọ̀ lásìkò ìpàdé àpérò pẹ̀lú ikọ̀ olùpẹ̀tùsáwọ̀ èyí tí sẹ́nítọ̀ olúfẹ́mi lanlẹ́yìn ti mọ́ ọ̀jọ̀gbọ́n tawhid adédọjà léyìí tí wọ́n kó sòdì wàyí o ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìlú àbújá ṣe bùjókòó ti fọwọ́ sí da ẹjọ́ kan èyí tí gómìnà ìpínlẹ̀ rivers tẹ́lẹ̀ rí rotimi amechipe dànù sómi o tako igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rí alhaji atiku abubakar mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún ló pe ẹjọ́ náà tako ìjáwé olúborí alhaji atiku abubakar gẹ́gẹ́ bí ọmọoyè fún ipò ààrẹ lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú adc onídàájọ́ joyce abdulmalik nínú ìdájọ́ rẹ̀ fọwọ́dà ẹjọ́ náà dànù lẹ́yìn tí agbẹjọ́rò fún gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ìyẹn agbẹjọ́rò jibril okutepa san pé fún jíjupá jùṣẹ̀ sílẹ̀ lórí ẹjọ́ náà okutepa jẹ́ kó di mímọ̀ pé ìpè ọ̀hún ni wọ́n ti ṣáájú tẹ́pẹpẹ rẹ̀ síwájú ilé ẹjọ́ láti wọgi lé ẹjọ́ náà lẹ́yìn tí ìkangun méjèèjì tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n ti ṣáájú yanjú arúkúsù ọ̀hún gbọ̀ngbọ̀ngbọ̀n tó ń bẹ láàrin wọn. ìròyìn lẹ́kúnrẹ́rẹ́ lẹ̀ ń tẹ́tí sí láti kàn ní gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin ìròyìn náà yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: ìbádọ́ rẹ facebook ìtàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 887 fm diamond fm shining supreme.
2: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
3: láti ilé iṣẹ́
2: diamond fm.

Eka abo pada, boya yin shese ndara po mawa iro nyi lekunere le ntati si lati kani bon sabefe Diamond 88.7 FM. Iloni iro yin nan tesi wajiba yi, nile okere. Nile Uganda kodini ya wama kako toto guni ye te magwa lagba kan ti wanti padano mi wawu. Lasiko ijambo ko to waye lekun ila honu ile Uganda. Lasiko ti an wama kako nan nini hajo. Ọpọlọpọ àwọn ènìyàn ni wọn fara pa tí máwọn òṣìṣẹ ilé ẹkọ náà níbi ìjàmbá ọkọ tó wáyé nírọlẹ ọjọbọ lágbègbè Capcho Howa. Ìwádìí lábẹ́lẹ́ fi hàn pé ọkọ akérò ọ̀hún ló dédé yọnu o ṣáájú kí dírẹ́bà ọkọ náà kí ó tó sọ ìjánu ọkọ ọ̀hún nù nítòsí orí òkè Chiwatiti ibùdó níbi tí ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ àti máa wáyé o. Ewe ile-ise ọlọpàá nílẹ̀ Uganda jẹ́ kó dúmọ̀ pé dírẹ́bà ọkọ̀ ọ̀hún ló sọ ìjánu rẹ̀ nù léyìí tí ó mú kí ó mórílé inú igbó tó sì lọ forí sọ òkúta kan tó ń bẹ lẹ́bàá ojú ọ̀nà léyìí tó mú kí ọkọ̀ náà kó gbókìtì. Síbẹ̀ nílẹ̀ òkèrè ilẹ̀ Amẹ́ríkà ti ṣàkọlù sílẹ̀ Iran fún òru mẹ́fà ó látàrí bí ikọ̀ méjèèjì ọ̀hún ṣe fìjà pẹ́ta lórí ìṣàkóso agbègbè Strait of Hormuz. Ikọ̀ adarí àárín gbùngbùn nílẹ̀ Amẹ́ríkà ṣàlàyé pé àkọlù ọ̀hún ló dá lórí àti sọ agbára ikọ̀ ọmọ ogun ilẹ̀ Iran di òtúbáńtẹ̀ o. Ẹ̀wẹ̀ ikọ̀ oníròyìn nílẹ̀ Iran ti jẹ́ kó dúmọ̀ pé ilẹ̀ Amẹ́ríkà ti ṣe àkọlù sáwọn ààyè kan tẹ máwọn afárá ibùdó ọkọ̀ ojú irin tẹ mọ́pápákọ̀ òfurufú o. Wàyí o, ikọ̀ ológun ti IRGC ti wá sọ gbangba pé ikọ̀ ọ̀hún ti ṣe àkọlù sáwọn ibùdó asalami tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà tó ń bẹ ní Oman. Bẹ́ẹ̀ ni ikọ̀ ọ̀hún fojú sun agbègbè Kuwait tẹ máa bá

wọ kí ló máa mọ wọ̀lú dé. Ó yá gbàmúgbàmù jigijigi. Yẹ́sìkẹ́ máa wọ̀wẹ́.

bọ̀tún yọ gbòsì yọ gbàgbẹ́dẹ méjì yọ fọ́fọ́ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ èmi wẹ̀ lẹ́yìn ọlọ́run àtúfọ̀ lọ́hùn ọlọ́run iwájú ọmọ òye wọlé mo fọ̀rọ̀ mímọ́ lọ́hùn mo bọ́ lọ́run dúró tán yanyan ọlọ́run gangan ni mo fẹ̀yìntì fún ọ̀lágbára kankan láhùláwò láhùwátà ilá abilà ilé àṣẹ lẹ́yìn ọlọ́run àtúfọ̀ lọ́hùn ẹkún lé o làákàrà alẹ́ ẹrè wá làákẹ́rù ọ̀nà ṣé dáadáa àmọ́ bá yín o. lọ́sàn-án yìí a tún jọ mú nǹkan lẹ̀ lórí ètò yìí bí mo ti ń dúpẹ́ lọ́wọ́ baláwùràbí wọn ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkú o lọ́wọ́ aláṣẹ apàṣẹ kan ní tá a wà yìí bàbá dáadáa tí wọ́n búra lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lóore sá. Ẹ ṣe gan sa. Ṣé dórí gbogbo lọ́gàlọ́gà nìkan ni alálùbáríkà yìí? Ṣé dórí gíwá wa? Bá mi Michael Abiodun láríwájú màá o. Lẹ́ka kówó pé kówó lé. Bá mi àpọ́sù Òyédèpọ̀. Ẹ ká àsán sá o. Ṣó ń gba yagiyagi lára yín sá. Ṣó mú yẹ́sì. Àwọn bàbá tó ń bẹ lẹ́nu lóró lọ́hùn. Bàbá dàda, bàbá ògùn. Ṣé ẹyin náà ń gbẹnu sí gbẹnu ṣe? Ṣé ń ganu sí fàájì yẹn? Lónìí sẹ́lẹ́ńsẹ́ sọ́kùnmù bí dodo ẹ̀fọn.

0: ni nkan kan ti mo tin fun rere re lori eto yi sugbon mi ba ti ri ase gba latodo alase apase kan ni ta wa yi te mo igbe ma laboju to ikan ni yi won ni nkan kan ta to ba fi kun eto yi bo ba ti buwo lu bayi won si so loju egun re lojo mejo nipa anu olodum eh ti ri nkan kan lori eto yi ase me ye bo lako si Eje tun wo elomi tin ben bi o hello eh o re bete atun mu hello tani ben be
1: hello
0: e ka so o
1: ayo deji lo so wa lati gaba
0: ayo deji lati
1: gambari
0: lati gambari e fe ganu si okay ayo deji won ti gbede o
1: okay
0: eh ha bo ni kin se juba yin bayi o Oloye, eni sunle.
1: Oloye.
0: Oye.
1: Oye,
0: o deni.
1: Ye.
0: Yeo.
1: Ye. Ye, kinka ye.
0: Ekwe da da, ekwe da da.
1: Oye, kinka ye.
0: Eh, eh. Eh? Ah, eh, eh, ekwe da da. There you go, sure. Hello, Danny Tom Bembe. Hello, Ekaso.
1: Hello, Ekaso. Lati Ragbiji.
0: Lati lu Ragbiji le tin pe yi.
1: Bẹni sir.
0: E wo ko yin sir?
1: Segun ni o.
0: Alagba Segun lati ilu Ragbiji. E fe ganu si?
1: A fe ganu si.
0: Won ti gbede o. Oya pa pa pa to ra rojo mu sorokun.
1: Oya.
0: Itu sile, eni sole.
1: Itu sile.
0: Eh.
1: Sile.
0: Eh.
1: Kan dun kan sile.
0: Ki le pe gangan?
1: Ile.
0: Ile, o de ni?
1: Be ni. Tu.
0: Tu, kini je be?
1: Kan tun kan le.
0: O deji. E mo danu duro lori e o ti di meji. Ki le wi?
1: Sile. Sile.
0: Eh?
1: Ki kan sile, ki kan o sile.
0: Ki kan o sile.
1: Bẹ́ẹ̀ni.
0: Sílẹ̀.
1: Kó lọ sísàlẹ̀.
0: Ní sílẹ̀.
1: Bẹ́ẹ̀ni pé kí nǹkan rú sókè wáyé kó wá sílẹ̀ kó lọ sísàlẹ̀.
0: Wọ́n ti fèdè kún yún sílẹ̀.
1: Ara ni o fèdè kù.
0: Ẹ máa bá mi jiyàn.
1: Itú, itú.
0: Ẹ ní sùúrù, ẹ ti wà lórí sílẹ̀ gan, àti ìsọpẹ́ ẹgbà, ẹ tún tó ń lọ bò mí. Ọ̀dà mélòó, ó di mélòó báwọn, ó di mẹ́ta, ó yà.
1: Ó di mẹ́ta. Itú.
0: Itú.
1: Bẹ́ẹ̀ni.
0: Kíni jẹ́ bẹ́ẹ̀?
1: Ibi táwọn ẹranko ti mọ tu jáde.
0: Ni wọ́n pè ní itú.
1: Itú, itú, itú.
0: Òun náà mò ń sọ, òun náà pè ní itú.
1: Ara kìí sóun náà pè ní itú.
0: Ẹ.
1: Kíni akọ ewúrẹ́ ní itú.
0: Ẹ. Ibẹ̀ tó níbi tí ewúrẹ́ ti ń tú jáde ni wọ́n pè ní itú.
1: Mo ní ibi táwọn ẹranko gbó dojú òtù wọn tán ti mọ tu tó kété ti mọ tu.
0: Òun náà pè ní itú.
1: Òun náà pè ní itú.
0: Itú.
1: Bẹ́ẹ̀ni.
0: Itú.
1: Itú, itú.
0: Ọ̀lẹ́ o, itú bàbá ìta. Ó yà, ó di mẹ́rin o.
1: Ó di mẹ́rin. Bẹ́ẹ̀ itú, itú akọ ewúrẹ́.
0: Itú.
1: Akọ ewúrẹ́.
0: Akọ ewúrẹ́ ni wọ́n pè bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà, láti ìlú Ìràgbìjì, bẹ́ẹ̀ yóò bá fún yín ní ìsìn lẹ́bùn báyìí, kí ló dé? Ó yẹ ìgbà síbẹ̀. Mẹ́rin tó parí nọ́mbà yín dà.
1: Ok, 88-46.
0: 88-46. Ẹ ṣe gan-an ni. Ẹjẹ́ sáré mú kan sí ká mọ́ lọ fún tọ̀sán yìí. Ẹyin tí ẹ gba ìbéèrè wa lọ́sàn yìí, wọ́n fi nọ́mbà léde tí ẹ láǹfààní láti fi àtẹ̀jíṣẹ́ sọ̀wọ́ sí ṣùgbọ́n ẹjẹ́ sáré jó lè mọ̀ ká mọ́ lọ fún tọ̀sán yìí. Ẹ̀lọ́wọ́ ẹ káàsán o. No be atẹnu, no be poison. Ó yí òyìnbó ara jẹ́ lọ́wọ́ aláì. Mommy gold lati ilu moda keke e ja ma fe leyin ka ma fi kadi eto nle losan e be ganu si
2: te ba fun mi ni n to le oya
0: Mommy gold
2: yes
0: oya o won ti gbede pa pa pa e ba ganu si nigba na
2: igba
0: kina gbe be
2: igba igba te fin go pe
0: o de ni
2: igba
0: kina pe be
2: igba ti a ma fi mu mi
0: o di meji
2: igba
0: igba na fi mu mi
2: ehe
0: igba
2: igba igba igba kelegbe
0: ehe a kelegbe yato si igba e mo pe ni igba
2: oda igba igba
0: igba leyi ti won bu ton ba ka gba pe won ro mi sinu akeregbe bayi won ba ti lati nu akeregbe ton da sinu e inu ogbanu awon ka tun mo pe ni aha abi ha o ya o di meji
2: igba
0: igba kini jabe
2: akope
0: ni igba
2: igba akoko akoko
0: ah ya yi e ma wowo yin o di meta o
2: Odi
0: o me di me ri fa. Iro, emi mo n ba yin ka ke seyin. Seyin le set question ni. E to mo mark nkan yin.
2: Oda mo ti gbo oda.
0: Eh.
2: Eh, ah mama.
0: Ah. Eh, ki le wi? Ta le tun bi. Le wi le tun bi, mo bi godi. Ya godi e le mo. E ba le layo. Ah, e jabo lo le mu do so ile de mo alpha. Allah lo keiba. Ago ke atun so laye ata lafia. Ah fun. Aduri kele nbe tu ogun ba mo to je olodumore o se o. Be ni mo ndupe o pataki. Lo wa lasha pase kan ni ta wa yi baba dada. Tu ogun lori of nla yi mo lo mo lo re sa. Be do ri gbogbo loga loga. Mi kan ni Diamond 8.7 FM ni le lorin. Alore wajo ye wole lo ko temi Mr. Ganuzi Mr. Ganuzi Ganuzi oh Ganuzi no bi atenu no bi poise wallahi o yo yanju ara je lo Olorun ba mi gbo tenu ko tete bo liko o amo bi obe ni besu atele si abena wo eni ani de ba ko ni ku eyin na ni ku o gbo wa patapata bayi lajo fi ikudegbera eyin de lanfa ni lati gba ibere wa atejise nikan ni ke fi so wo so di number yi message 0638 090 311 98 68 e ja ma lo futo sai o ba to dojo mejo a to si classroom opada ateko ati daraya a join lori eto yi olorun kan mi ko ni se wa wa la mo gbe on to da se love you gajan.

0: Angola.
1: Ẹ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
2: This is your number one hit song on Diamond FM 88.7.
3: Turn it up loud.
4: 88.7 FM.
5: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
6: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
7: Àpapọ̀ ò mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
5: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
8: We are the people, we make you happy. We are SAPPY.
5: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
9: After working.

0: ẹwà jadu ìtọ́wò dídára ti new bobo 100 bobo 100 ni wàrà mìíràn ti ń gbé nínú ìgò ní mìlímítà 200 tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú mi sí pha ní èyí tí máa mú ọpọlọ jí pépé ń ṣe ara lóore ó tóbi sí i ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ló tún kí pọ́pọ́pọ́ bobo 100 aṣara lóore dídára fún òǹgbẹ rẹ.
1: Fedobin Ion and Care, the good for your body, share you, yeah. Oh, yes.
2: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Fitzin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: One sec, construction company, ilé iṣẹ́ tó ń sọ gbẹ́dì gáàsì. Kọ̀dá kíkọ́lékọ́lé ọmọ ìfilẹ̀ ṣòfò nítorí ipa fẹ́ gbẹ́sókèwé. Ẹ bá tún wá gbẹ́sókèwé náà tán tí ó ju 3 feet by 3 feet by 3 feet lọ. Ìyẹn fífẹ̀ gígùn àti jíjìn ẹ̀. Bẹ́ẹ̀ pógún bẹ́ẹ̀ pọ́gbọ̀n tẹ́ ń lò ẹ̀ ní kó fódìdí ọgbọ̀n ọdún sọ́gbọ̀n ọdún. Èròjà Bowder Jester àti wà ń sálẹ̀ rẹ̀ tí One Sec Construction Company ti bá yín kó sí. Ẹ tún lè mọ rí gáàsì mú ń bẹ̀ tẹ́ mọ fi dáná nù lé láti pasẹ̀ èròjà biogas. One Sec Construction Company ló mẹ́nu ẹ̀. Gbajúgbajà ilé iṣẹ́ tó ti dìlú mọ̀ ń ká láàrin ìgboro. Ilẹ̀ Belenja lẹ́ lò lórí ilẹ̀ ilé yín láti fi gbẹ́sókèwé. Ẹ wá gbọ́ o, èyí tẹ́ ń sin mọ̀lú àtẹran ọ̀sìn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ẹ má jẹ́ kí ìdààmú bíi tẹ́da ìgbọ̀nsẹ̀ mọ̀lú tádìẹ àbí tẹ́ran ọ̀sìn yóò kù sí ó mú yín mọ́. One Sec Construction Company Limited máa bá yín ṣe biogas láti pasẹ̀ sókèwé ìgbàlódé. Ibẹ̀ ni gbọ̀nsẹ̀ nǹkan ọ̀sìn yóò mọ dà sí. Ẹ sì bẹ̀rẹ̀ sí ní pèsè gáàsì látàrí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tí One Sec Construction Company gbé wá ni o. Ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ pé One Sec Construction Company Limited sórí ẹ̀rọ 0806-223-0557 tàbí kẹ́ ẹ kàn sí nọ́mbà 68 Second Gate ti Moraba Garage Ìlọrin. One Sec Construction Company Limited, ilé iṣẹ́ tó ń sọgbọ̀nsẹ̀ di gáàsì.
4: Ẹ káàbọ̀ látẹ̀ka àpolówó ọjà. Okay now, thank you sir. Shina Peters. Ẹ wo Precious Afolabi lọ lọ́wọ́ Bọ́tìnì. Òun ló ń Jacob ọwọ́ lọ́wọ́ Precious. Fisto Adéoyè l'ẹ́ńjìníà. Ó dúró tì mí gbágbágbá. Bó ṣe ń ṣọ́ mi bí ìgbà tájá ń sọ́lé Olódùmọ̀rè.
5: 2K ọdún 2026 lónìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé bá a ṣe ń kà á ní méjì mẹ́ta àti lo 198 days nínú ọdún 2026 ó kú 169 days lójú ẹlẹ́mìí ìgbà wo la máa kà á pé tó máa pé 365 days kò ní pẹ́ pé mọ́ o ó ti ń pé lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó ti ń pé lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni o, ó ń tán lọ náà nìyẹn. Bí ó ṣe ń léjọ́ kan ló ń dínjọ́ kan, èyí tá a lò bó ṣe ń lé lèyí tó kù náà dín àti lo 198 days ó kú 167 days nínú ọdún 2026. Nírú ọjọ́ òní lọ́dún 1902 lọ́jọ́ tó ti pẹ́ mà ní ni wọ́n ṣe ìlànà bí wọ́n ṣe ń ṣe air conditioning system. Afẹ́fẹ́ tútù ti ń fẹ́ sí yín nínú ilé yẹn AC ní 1902 Willis Carrier ló ṣe àkọ́kọ́ orú rẹ̀ tó jẹ́ tìgbàlódé nírú ọjọ́ òní lọ́dún 1902. Ẹ̀kọ́ lẹ o, ẹ̀kọ́ sọ́wọ́ òsì, ẹ má fi jẹun, ẹ jẹ́ máa já sí yín létí ní kọ̀ọ̀kan èjèèjì. Àwọn orú tó ṣẹlẹ̀ nírú ọjọ́ òní nínú tàn lábala Today in History. Ó dá ní mẹ́ni méjì mẹ́ta máa tún sọ tó ṣẹlẹ̀ nírú ọjọ́ òní fún yín lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n kí n tó wá sí orílẹ̀‐èdè wa Nàìjíríà, ẹ jẹ́ kí n tètè kó èrè oko wálé láti òkè òkun. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé nírú ọjọ́ òní lọ́dún 1936, ogun abẹ́lé ó bẹ̀rẹ̀ ní Spain léyìí tí wọ́n fi dìtẹ̀ mọ́ ìjọba tó wà níbẹ̀ nígbà náà. Ìdìtẹ̀ gbàjọba ọ̀hún tó wáyé nírú ọjọ́ òní lọ́dún 1936 ló fòpin sí ìjọba alágbádá ẹlẹ́ẹ̀kejì ní Spain, ìyẹn Second Republic lórílẹ̀‐èdè Spain, Second Spanish Republic lórílẹ̀‐èdè Spain nírú ọjọ́ òní ni o. Ẹ jẹ́ ń sọ fún yín irú eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ òní lọ́dún 1996 kìí ṣe tó múnú ẹni dùn púpọ̀ púpọ̀. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọkọ̀ òfurufú tó gbé àwọn arìnrìn àjò níṣe ló bú gbámù. Flight 800, 230 èèyàn, 130 èèyàn.

0: nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Gómìnà ìpínlẹ̀ Borno dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún àtúnyanṣe tí a gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ilé ẹjọ́ tí ó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà pàṣẹ gbígbé ẹsẹ̀ lé pátápátá o àwọn dúkìá tó jẹ́ ti Efele. Ìjọba àpapọ̀ ilé wa fojú àwọn afurasí mẹ́ta ò ba ilé ẹjọ́ látàrí ìkónígbèkun àwọn akẹ́kọ̀ọ́ tí mọ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ gbọ́ nínú ìròyìn náà láti ilé òkèrè wípé wọ́n ti fìdí orúkọ Andy Burnham múlẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ òṣèlú Labour lórílẹ̀‐èdè United Kingdom tí yóò sì máa gba ipò lọ́wọ́ Starmer gẹ́gẹ́ bí olóòtú ìjọba orílẹ̀‐èdè ọ̀hún. Nínú ìròyìn okòwò láti tẹ́tí sí wípé mínísítà fóun àmúṣagbára sọ wípé ìjọba àpapọ̀ gbájúmọ́ dídí àlàfo tí ń bẹ láàrin pípèsè iná ọba. Abóyíngbọ́ ni ẹ̀ka ìròyìn amúnádò wípé Pella Okoyealebole wípé òun kò ní nìkan ṣe papọ̀ pẹ̀lú àwọn òṣèré tí mọ́ àwọn olórin tí wọn kò bá yọjú síbi ìgbéyàwó òun. Tẹ́tí sí lágbọn eré ìdárayá wípé àtàmátàsí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ilé wa Akọ Adams ṣetán láti ṣe àyẹ̀wò ara rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Venezia. Tọ́ akíyin o ẹ kúrò lẹ ẹ sì kò ṣẹ́ òní ọlọ́run ọba yóò pín kó àwa léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ayàn láàyò. Ìròyìn àgbáyé làmùdẹ́sẹ́tì gbọ̀yìn láti ìkànnì ìgbóhùnsáfẹ́ 88.7 FM Diamond tó takọ̀mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ni oníròyìn ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ́rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tema, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má yí kúrò ńbẹ, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Ẹ ṣàánú mi o.
2: Ó ṣe níbi bẹ̀ táwọn èèyàn ṣe pé ìjọ tó wọ́n ya fún tòun báyìí. Àǹtí ìlú kí ló ṣẹlẹ̀?
3: Èmi náà mú ìjọba àkọ́kọ́ ló sọ.
2: Ẹ ẹ̀jẹ̀ ẹ̀ ha
3: síké síké.
2: Wọ́n ya fún tòun ṣùgbọ́n yẹ kó gbé ní ìbọn lọ́sọ̀ọ́sì tù. Ká mi sílẹ̀ ìgbà wọ̀nyọ́ ṣe máa ń ṣe báyìí. Wọ́n wá ju wọn ya fún tòun.

0: ṣe bá wọn
1: nìyẹn. Àǹtí ẹ̀jẹ̀ sunkún, M-block 42 mo fẹ́ yà jàre.
2: Nígbà kan rí, àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ní ìsìn, ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlù ìjàmbá. Lẹ́yìn náà, a lè wá rìkọ́tò fún ẹ̀rí tó dájú.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

ẹsùn ìkónígbèkùn àwọn akẹ́kọ̀ọ́ ti mọ àwọn olùkọ́ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn olùjẹ́jọ́ náà láti rí Abdulrasaq Umar Yunusa Musa àti Samzu Adamu Zani èyí tí wọ́n fẹ̀sùn ìgbésùmọ̀mí ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíkan ẹjọ́ ọ̀hún ni wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ tí ó ga jù tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ ilé wa ti ń bẹ nílùú Abuja lónìí lára àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kan àwọn èèyàn náà ó ní ẹ̀sùn nílẹ̀dí àpòpọ̀ mọ́ Muhammad Sani Jibril Muhammad ti mọ Ibrahim Kahab láàrin oṣù kínní sí oṣù karùn-ún láti lè kónígbèkun àwọn akẹ́kọ̀ọ́ ti mọ àwọn olùkọ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ikọ̀ olùgbẹ̀jọ́ náà ni tí wọ́n fẹ̀sùn kàn wípé ìlẹ̀dí àpòpọ̀ ọ̀hún ó ní ó tako abala 36 ẹsẹ̀ kínní nínú ìwé òfin tako ìwà ìgbésùmọ̀mí tọdún 2022 àwọn olùjẹ́jọ́ ọ̀hún bákan náà ni wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe kó àwọn èèyàn náà ní ìgbèkùn. Gíwá iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà Tunji Disu ó ní ó ti dárò lórí ìkan lára ọmọ iléeṣẹ́ ọlọ́pàá Sergeant John Abena lẹ́ni tí ó jáde láyé lákòókò iṣẹ́ alájùmọ̀ṣepọ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí mọ àwọn olùkọ́ tí wọ́n kó nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Disu bákan náà ni ó gbóríyìn fún iṣẹ́ tí àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá náà kú tí wọ́n ṣe níbi iṣẹ́ ìdóòlà náà èyí tí ó gbóríyìn fún wọn wípé ó jẹ́ iṣẹ́ akin àti àṣeyọrí nígbà tí ń sọ̀rọ̀ lónìí láàkò ètí ń gba àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n lọ kópa níbi iṣẹ́ ìdóòlà ọ̀hún. Gíwá iléeṣẹ́ ọlọ́pàá náà jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó ní wọ́n ṣe iṣẹ́ takuntakun nígbà tí ó jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò míì tí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn lórí àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí mọ àwọn olùkọ́ tí wọ́n kó ní ìgbèkùn náà. Adarí àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n farapa lákòókò iṣẹ́ ọ̀hún ó ní wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ tara wọn sì ti ń balẹ̀. A fi dá àwọn ọmọ iléeṣẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá lójú wípé wọ́n túbọ̀ máa gbájúmọ́ ìgbé ayé re wọn eléyìí tí ó fi mọ́ ti àwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣubú lójú ìjà akàn náà ó ní ó gbóríyìn fún àjọṣepọ̀ tí ń bẹ láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì èyí tí ó tẹnumọ wípé kò sí ẹ̀ṣọ́ aláàbò kan dodo eléyìí tí ó ju ìkan lọ nínú ìgbógun ti ìwà ètò ààbò tó mẹ́hẹ̀. Ìròyìn àgbáyé lẹ̀ ń tẹ́tí sí láti ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM tó ta kọ̀mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara nígbà tí a bá padà dé lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí láti máa bòyìn gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè ìròyìn amúlùdùn ti mọ ìròyìn eré ìdárayá àròyìn ẹ má ṣe yí kúrò bẹ́ẹ̀ àdétọ̀.

aṣojú ilẹ̀ United Kingdom lọ sí ilẹ̀ America. Ìròyìn okòwò mínísítà fóun àmúṣẹgbà Nàìjíríà Joseph Tégbè ni ó ti kéde wípé ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu ó gbajúmọ ọ̀nà gbogbo ilé tí a ti mú pé kí àlàfo tí ó ń bẹ olórí ọ̀rọ̀ à ń pin iná ọba lórílẹ̀‐èdè Nàìjíríà dídín. Tégbè tí ó sọ ọ̀rọ̀ yìí ìyẹn nínú àtẹ̀jáde kan lẹ́yìn tí ó ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ìkan alẹ́nulọ́rọ̀ lẹ́ẹ̀ka ohun àmúṣagbára tí mọ iná ọba. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, ìjọba àpapọ̀ ó ní kò ní fàyè lẹ̀ tí wọn kò sì ní gbèjú bẹ́bá o, ìyẹn lórí àti wá ojútùú sí gbogbo ìpèníjà tí ń bá ẹ̀ka iná ọba nílẹ̀ yìí. Ìròyìn àmúlòdùn ìgbà ojúmọ̀ká agbèfọ́nrán jáde lójú òpó ayélujára TikTok ni ìyún Hamzat Habib Adélájà tọ́pẹ́ èèyàn mọ̀ sí Pella ó ní ó ti ń dúnkokò wípé òun yóò ṣe bẹ́ẹ̀ bẹ́gilé àjọṣepọ̀ òun bẹ́ẹ̀ mọ ìdúnadúrà pẹ̀lú àwọn ìgbà ojúmọ̀ká èyí tí wọ́n bá kùnà láti máa wá síbi ìgbéyàwó òun èyí tí yóò ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ èyí tí òun náà jẹ́ ìgbà ojúmọ̀ká lójú òpó ayélujára TikTok náà Amadon Elizabeth Aminata tí ọpẹ́ yẹn mọ̀ sí Jarvis nígbà tí ń sọ̀rọ̀ nínú fan fídíò kan láìpẹ́ yìí Pella ó ní ó fọwọ́sọ̀yà wípé òun yóò fòpin sí gbígbọ́ tàbí máa ṣe bẹ́ẹ̀ ṣe ìgbéga fún orin ẹni àwọn olórin kan eléyìí tí kò bá tí wọ́n bá kùnà láti wá síbi ìgbéyàwó òun ó tún jẹ́ kí ó di mímọ̀ pé wọ́n ó fòpin sí wíwo sinimá tàbí láti máa lọ síbi àti àgbékalẹ̀ sinimá fún àwọn òṣèré tíátà tí wọ́n bá kùnà láti wá síbi ìgbéyàwó òun náà. Ìròyìn eré ìdárayá atamátàsé ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilẹ̀ wa akọ adams ni ìrètí wà wípé yóò ṣe àyẹ̀wò ìlera rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù venezia ní òpin ọ̀tí awà ìṣáájú bí wọ́n darapọ̀ mọ́ ikọ̀ nínú ìdíje syria venezia ni ó jẹ́ pé wọ́n ti ní àdéhùn pọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù sevilla lórí àti gbé agbábọ́ọ̀lù ọ̀hún adams sevilla ni ó jẹ́ pé wọ́n gba owó tí ó tó mílíọ̀nù lọ́nà 24 euro gẹ́gẹ́ bí owó tí wọ́n fi ta ọmọ ilẹ̀ nàìjíríà náà ẹni ọmọ ọdún 24 ó ní ó jẹ́ pé yóò máa parí gbogbo ètò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù sevilla nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rọ̀sọ̀rẹ̀ eléyìí tí yóò wáyé tako ikọ̀ agbábọ́ọ̀lù wisla kaho adams ní ìrètí wà wípé yóò máa darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù venezia náà ìyẹn ní bí ọ̀sẹ̀ tí ń bọ̀. Tọ́mọdé mọ́gẹ́ ìpínpẹ́jú ni aláfilà níbi ni a ó ti máa gé pété lórí ìròyìn àgbáyé wa fúnrọ̀ lẹ́tọ̀ọ́ni ṣùgbọ́n kó tó di pé a lọ ẹgbẹ́ wọn kókó àmúwá lẹ́ẹ̀kan sí i. A ti bọyín gbọ́ nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní wípé gómìnà ìpínlẹ̀ Borno ní ó ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu fún àtúnyẹ̀ṣẹ̀ tí mà gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Jẹ́ kí etí yín ó dín nínú ìròyìn náà wípé ilé ẹjọ́ tí ó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà pàṣẹ gbígbé ẹsẹ̀ lé pátápátá àwọn dúkìá eléyìí tí ó jẹ́ ti emefele. Ẹ gbọ́ nínú ìròyìn náà wípé ìjọba àpapọ̀ ilé wa fojú àwọn afurasí mẹ́ta ba ilé ẹjọ́ látàrí ìkónígbèkun àwọn akẹ́kọ̀ọ́ tí mọ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Látilẹ̀ òkèrè nínú ìròyìn àgbáyé náà lẹ́tí tẹ́tí sí wípé wọ́n ti fìdí orúkọ Andy Burnham múlẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ òṣèlú Labour lórílẹ̀‐èdè United Kingdom èyí tí yóò sì máa gba ipò lọ́wọ́ Starmer gẹ́gẹ́ bí olóòtú ìjọba orílẹ̀‐èdè náà. Nínú ìròyìn okòwò láti bòyín gbọ́ wípé mínísítà fóun àmúṣagbára nílẹ̀ wa Nàìjíríà sọ wípé ìjọba àpapọ̀ ni ó gbájúmọ́ dídí àlàfo tí ń bẹ láàrin pípèsè iná ọba. Ẹ gbọ́ nínú ìròyìn àmúlòdùn wípé ìgbà ojúmọ̀ká lójú òpó ayélujára TikTok ni Pella ni ó ti kó ìhalẹ̀ bólẹ̀ wípé òun kò ní ní ìdúnadúrà tàbí ní nǹkankan ṣe pọ̀ pẹ̀lú àwọn òṣèré tí mọ àwọn olórin tí wọ́n bá kùnà láti wá síbi ìgbéyàwó òun. Lákòótán nínú ìròyìn eré

0: àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin
1: sọ nípa àgbékalẹ̀ ìròyìn
0: tí kò lẹ́ja bákàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
3: Ẹ bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Music you love. Diamond FM.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Number one hit music station. Diamond.

0: and Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small.
1: Fan sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akínyìn
1: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Ìwé Hosea orí kẹrin ẹsẹ̀ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ìmọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu Ọlọ́run. Èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní Àkókò ìsíníyè. Lórí ètò tá a pè ní Àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ Ọlọ́run tọ̀yìn wá. Èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa Pastor Joseph Adewumi látinú ìjọ Christ Deliverance Liberation Church tó wà ní number 1 Liberation Street Òsèré ńìlọrin. Bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí, Ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín, yóò sì fara hàn yín. Ẹ ó sì di alábòkún fún lórúkọ Jésù. Ẹ máa bá wa ká lọ.
6: Bàbá ní orúkọ Jésù.
7: Amen.
6: Apáta yáráyá dúpẹ́ ìyá Gbẹ̀ngà tó dúpẹ́ yìí ní Ọlọ́run.
7: Thank you, Lord.
6: A dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àánú yín.
7: Thank you, Lord.
6: A dúpẹ́ fún orí ọ̀fẹ́ ìtẹ̀fọ́ ní wákàtí.
7: Yes, thank you, Lord.
6: Wákàtí ìsìnìyí.
7: Thank you, Lord.
6: À ń lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ní wákàtí ó sọ̀rọ̀ jáde.
7: Amen.
6: Ẹ̀mí mímọ́ ẹ̀yin lẹ́nu iṣẹ́ gbàkóso.
7: Amen.
6: Gbàkóso.
7: Amen.
6: A dúpẹ́ pé ẹ ti ṣe.
7: Thank you, Jesus.
6: Jésù Kristì Olúwa.

fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Bàbá kan dáná sun ojú ara ọmọ rẹ̀ nítorí ọmọ yìí ń tọ̀ọ́lé nípínlẹ̀ Ondo. Ọwọ́ tẹ bàbá kan tó fi tìpátìkúùkù já ìbálé ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́rìnlá.

ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ ló fipá tuntun mẹ́lòó tó wá lásìkò táwọn ajínigbé kó wá ń pa mọ́ra àwọn obìnrin kan ni wọ́n ń sọ bẹ́ẹ̀. ọmọbìnrin ọmọ ogun ọdún kan gbẹ̀mí ara rẹ̀ nítorí ẹnìkan tó náà fẹ́ràn lọ́wọ́ láti lè máa pawó lórí ìtàkùn ayélujára ẹni tí wọ́n pè ní odógún àsàbà ó fipá bá a lájọṣepọ̀ lọ́mọ yìí ló bá gbẹ̀mí ara rẹ̀. obìnrin kan tí wọ́n pa ọkọ rẹ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n kó ní pampamọ́ra nípínlẹ̀ ọ̀yọ́ ní báyìí ó ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba o ó rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ oníkanjọ́ kí wọ́n bá òun wá òkú ọkọ òun kó lè ṣe ayẹyẹ ìkẹyìn fún un. wọ́n ti ní káwọn ọkùnrin méjì kan kí wọ́n lọ fi aṣọ péńpé roko ọba fún ọgbọ̀n ọjọ́ nítorí wọ́n dédé rìn níhò láàrin ìlú nípínlẹ̀ Èkìtì. ọlọ́pàá mú afurasí ajọ́mọgbé méjì nílùú Ìbàdàn wọ́n dóòlà ọmọ ọdún márùn-ún tí wọ́n jí gbé. ìrọ̀ lórí ikú ọ̀kan lára àwọn alábàṣiṣẹ́pọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé ó lé ohun tí ọmọbìnrin yìí sọ fún òun kó tó dágbére fáyé. àwọn mẹ́rin tí wọ́n kọ́ ní pampamọ́ra ní ibùdó tí wọ́n ti ń ṣe ìdánwò NECO nípínlẹ̀ Kogi gba ìdáǹdè. àwọn ọlọ́pàá dóòlà ẹnìkan táwọn ajínigbé kó ní pampamọ́ra ọgbà bẹ́ẹ̀ ni wọ́n rí mílíọ̀nù méjì àti ẹgbẹ̀rún lọ́nà igba náírà gbà lákàtà àwọn ajínigbé nípínlẹ̀ ọ̀ṣun. wọ̀nyí náà ni àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó bá mi wọ́de ètò fún ti tòní ẹwà nǹkan fi ìdílé tàbí kẹ́ fi ìdílé nǹkan kí mọ́ túṣu ìròyìn ọ̀gàn dé ìsàlẹ̀ ìkòkò.

iléṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti kọ́ máa mùgàrí sọ́wọ́ bàbá kan Amos Paul lórí ẹ̀sùn wípé ó fi áyọ́ọ̀nù tó gbóná fẹlifẹli ó fi jí ojú ara ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́wàá nítorí ọmọ yìí ó ń tọ̀lé. Alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh Olopabiyọ Abidun ọ̀rọ̀ ńlá náà ti ṣe ọjọ́bọ̀. Jimoh jákòdì mọ̀ pé afurasí náà ni ó ń gbé ní agbègbè Unahun níjọba ìbílẹ̀ Ọwọ̀. Ó náà lọ́wọ́ pálábá rẹ̀ ségi o látàrí bí ó ti ṣe di mímọ̀ wípé níṣe ni ó mú áyọ́ọ̀nù kan tó ti gbóná dáadáa ló bá fi lọ ojú ara ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́wàá nítorí ọmọ yìí ó ń tọ̀lé. Gẹ́gẹ́ bí afurasí náà gẹ́gẹ́ bí ó sì ṣe di mímọ̀ wípé ọmọ yìí fi ara ṣèṣe púpọ̀ o wọ́n sì ti gbé lọ sí ibùdó eléyìí tí wọ́n ti ń ṣe ìtọ́jú rẹ̀ ní ilé ìwòsàn Federal Medical Center FMC tó wà ní ìlú Ọ̀wọ̀ níbi tí ó ti ń tọ́jú. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó jẹ́ kí ó di mímọ̀ pé ní báyìí àwọn ti kọ́ máàmù gàrí sọ́wọ́ afurasí náà tó jẹ́ bàbá ọmọ yìí ó sì ti ń ṣẹ́jú pàkópàkó bíi bèbí aláfọwọ́yí nínú gbàgà. Gàrí sọ́wọ́ bàbá kan eléyìí tó fi tìpátìkù kùlù mílìkì ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́rìnlá ẹ̀ka eléyìí tí ó ń gbójú agan sí ìwà ipá sí àwọn ọmọdé tó fi bùjókòó sílùú ọ̀ka ó ti pàṣẹ báyìí wípé kí wọ́n fi bàbá kan tó jẹ́ abánikọ́lé ẹni ọdún 55 Ikenne Mujeku sí akóló ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn wípé ó fipá lu mílìkì ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́rìnlá ẹni tí ó jẹ́ olùjẹ́jọ́ náà ó náà ló ń gbé ní oko Nduana níjọba ìbílẹ̀ Anaucha ní ìpínlẹ̀ Anambra òun náà ló ń fẹ̀sùn fífipá já ìbálé ọmọdé. Agbẹnusọ ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá Chinyere Okechukwu ó jẹ́ kí ó di mímọ̀ ní ilé-ẹjọ́ wípé ẹni náà ló hùwà láabi yìí nínú oṣù kẹta ní agbègbè Nduana tó wà ní Agulu Zigbo nígbà tí adájọ́ gbọ́ àgbálọgbá bọ̀ ó ní kò tẹ̀ tó di pòun sonko lórí ẹjọ́ náà kán tẹ̀ sí lọ fi sí akóló ọgbà ẹ̀wọ̀n kó lọ́ọ́ mọ̀ ọmú gàrí ń bẹ̀.

iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Delta. Ó ti fi kélé òfin gbé ifi ayì ògbónà. Ọkùnrin ẹni ogójì ọdún tí gbogbo èèyàn mọ̀ sí Odógú Ọ̀fàsà lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ ní ipa tuntun mélòó to ọmọ ogun ọdún kan tó wá padà dágbére fáyé. Fífi kélé òfin gbé ló ní ṣe pẹ̀lú ìwé ẹ̀sùn eléyìí tí wọ́n kọ látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá lórí ẹ̀sùn wípé ó hùwà láabi náà lọ́jọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà yìí pẹ̀lú bí olóògbé ṣe rin ìrìn àjò lọ sí Àsàbà níbi tí ó ti fi ìwé pè é wípé kó wa òun yóò ràn án lọ́wọ́. Ó ní òun fẹ́ kọ bó sì ṣe máa pawó wọlé lórí ìtàkùn ayélujára. Níbẹ̀ náà nínú ọmọ yìí ti dùn tó sì gbéra láti ìlú rẹ̀ lọ sí ìlú Àsàbà. Lásìkò tó gúnlẹ̀ sí Àsàbà, afurasí yìí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó mu lọ sí òtẹ́ẹ̀lì níbi tí ó ti fipá tó tó mẹ́lòó rẹ̀ dáadáa tó sì tún kàn án lábùkù olóròǹbó. Lẹ́yìn èyí ni ọmọ yìí padà lọ sí ilé rẹ̀ tó sì fi ọ̀rọ̀ náà tó àwọn òbí rẹ̀ létí. Lẹ́yìn ọ̀rẹ́yìn ni ọmọ yìí wá ṣe fọ́nrán àkálẹ̀ fídíò kan níbi tí ó ti ṣàlàyé gbogbo ohun tí ojú rẹ̀ rí. Lẹ́yìn náà ló bá gbé nǹkan jẹ tó sì gbẹ̀mí ara rẹ̀. Eléyìí ló wá jẹ́ kí àwọn òbí àti àwọn alátìlẹyìn tí wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n mórílé iléeṣẹ́ ọlọ́pàá tó sì ṣe àtọ̀nà bí ọwọ́ ti ṣe ba Odógú Àsàbà. Ní báyìí ó ti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí wọn.

ọwọ́ arákùnrin kan tí wọ́n gbẹ̀mí rẹ̀ ní páńpẹ́ àwọn ajínigbé. Ọkùnrin yìí ló jẹ́ ara àwọn olùkọ́ tí wọ́n kọ́ ní pampamọ́ra ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Arábìnrin náà ti wá ra ọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀. Ó ní kí wọ́n jọ o, kí wọ́n fún un ní òkú ọkọ òun. Ìyàwó Dickin John Ọlálẹ́yẹ, ọ̀kan lára àwọn olùkọ́ méjì tí àwọn alákatakí ti ràn lọ sí ọ̀run àpàpàǹdodo lásìkò tí wọ́n jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbé lọ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ti ra ọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti gómìnà Ṣèyí Mákindé láti ran àwọn lọ́wọ́ o kó lè rí òkú ọkọ òun fún ayẹyẹ ìkẹyìn. Bẹ́ẹ̀ bá gbàgbé, pátákì ni wọ́n pa olùkọ́ kan tí wọ́n sì jí àwọn olùkọ́ méje àti àwọn akẹ́kọ̀ọ́ 39 gbé lọ lásìkò ìkọlù tí wọ́n ṣe sí iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Oríire lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ọ̀kan lára àwọn olùkọ́ náà Michael Oyedokun ló di mímọ́ ìgbà jábọ̀gún tí wọ́n sì ṣe fọ́nrán àkálẹ̀ rẹ̀ tó ràn sí gbogbo ayé. Lẹ́yìn èyí lásìkò tí ó di mímọ́ wípé wọ́n gba ìtúsílẹ̀ àwọn èèyàn náà ní àwọn aláṣẹ fi ìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n mọ̀ tún ti pa Ọlálẹ́yẹ náà ní páńpẹ́ àwọn ajínigbé náà. Eléyìí tó mú kí ó di mímọ́ wípé méjì làwọn olùkọ́ tí wọ́n rán lọ sí ọ̀run àpàpàǹdodo níbùbá wọn. Fọ́nrán àkálẹ̀ òun náà ló ṣe àfihàn ìyàwó Ọlálẹ́yẹ tó jẹ́ olùkọ́ kejì tí wọ́n pa ní ìpajábọ̀gún. Òun ra ọwọ́ ẹ̀bẹ̀ sí ìjọba o, ó ní kí wọ́n jọ̀ọ́, kí wọ́n gbé òkú ọkọ òun fún òun, kí wọ́n sì ran mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ láti lè rí pé kí wọ́n ṣe ìrànlọ́wọ́ tó lọ́rìn fáwọn ọmọ olùkọ́ yìí tí wọ́n jẹ́ mẹ́ta lójúnà àti lè ní ẹ̀kọ́ tó yè kooro.

ìròyìn eléyìí ló mú mi ṣẹ́rí padà wálé sí ìpínlẹ̀ ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti gba ìtúsílẹ̀ ẹnìkan Haruna Yusuf táwọn ajínigbé kò ní pàǹpàmọ́ra. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n kéde olè náírà owó ìtúsílẹ̀ eléyìí tí wọ́n gbà lórí ọmọkùnrin náà. Kó tó wá di pé àwọn ọlọ́pàá fi kélé òfin gbé àwọn afurasí ajínigbé. Kọmíṣánná fọ̀rọ̀ ọlọ́pàá CP Ibrahim Gotan wọn ló fi ojú ọ̀rọ̀ lédè ní ọjọ́rùú lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olùléṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú Òṣogbo níbi tí ó ti ń ṣe ìtọ́ka sí àwọn àṣeyọrí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe láti gbógun ti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gotan jẹ́ kí ó dìímọ̀ pé Haruna Yusuf ẹni 50 ọdún ló jẹ́ Fulani darandaran tó ń gbé nítòsí Wàásìmi ní ọ̀nà gbọ̀ngàn Ifẹ̀ sí Ìbàdàn. Pé àwọn afurasí ajínigbé mẹ́rin kan kò ní pàǹpàmọ́ra lọ́jọ́ kẹsàn-án oṣù keje ọdún tá a wà yìí. Ó jẹ́ kó dìímọ̀ pé pẹ̀lú àjọṣepọ̀ àwọn òfin ìṣọ́rí àtàwọn ọlọ́pàá làwọn fi gba ìtúsílẹ̀ arákùnrin náà tí àwọn sì ti kó máa mú gàrí sọ́wọ́ àwọn mẹ́rin kan tí wọ́n jí afurasí ajínigbé tí wọ́n jí arákùnrin ọ̀hún gbé. Ọgbà bẹ́ẹ̀ làwọn kẹ́fì 2,000,000 náírà lákàtà wọn.

àwọn yín déere gẹ̀ẹ́rẹ́ mọ́dé mọ́gẹ̀ ìpẹ́ ìpẹ́jú làlàfilà bó bá ti ń kọjá ìpẹ́ ìpẹ́jú yóò di ọmọ bíi ṣé ò sí nǹkan ní iná láti máa ṣẹnu ní déédéé ṣíbí lórí ètò yín ètò wa ẹgbẹ́ yẹ̀wò ẹ má wá gbàgbé pé àwọn ìròyìn sáà mú wá yìí à mú wá fún wa láti sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ẹ má jẹ́ ká gbọ́ ká fi ṣe àwẹ́ wa torí ẹ̀ náà ni a ṣe mú wa bó bá ní ìròyìn kan tó ṣẹlẹ̀ ní agbègbè tiyín tó jẹ́ kàyéfì ìròyìn kan bọ́ kí ìròyìn ẹ̀yẹn ṣáà tẹ̀mí láago pin lórí ìtàkùn ayélujára Facebook bẹ́ẹ̀ bá ti tẹ ọmọ bí nation page mi nìyẹn bákan náà lórí handle mi ẹ tẹ honorable olúwa bukola ọmọ borí owó owó òtọmọ ẹ̀yẹn ẹ fi ṣọwọ́ sí mi o pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó bàbá yín gbé jáde lórí ètò ẹgbẹ́ yẹ̀wò èmi ti ń tòótọ́ olúbukola ọmọ borí owó owó òtọmọ lóko tí mò ń jẹ́ yóò tán máa pàdé ọlọ́wọ́ bọ́sìnì mi daniel afolabi nels d akando onímọ̀ ọlọ́wọ́ láṣẹ edumare ẹ̀yin tèmi ẹ̀ dààmú ẹ̀ fòró ẹ̀ wálẹ̀ ó dọjọ́ mẹ́jọ.

0: gangan.
1: Ọkùnrin màá ló ń kìsì.
0: Ọmọ àtúndé nìyẹn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo máa gbé ọ lọ sí ẹ̀ka microbiology.
1: Mo ti ṣetán láti
0: lọ. Microbiology ta wuyi.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn tí wọ́n ṣàwárí ṣàwá jáde lẹ́ka ilé yìí náà. Ṣé ẹ gbogbo nǹkan náà ló lẹ́ka?
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀ka ilé yìí ta wuyi. O àwọn la ṣàwárí ta ṣàwá jáde níbẹ̀ náà.
1: A fẹ́ mọ̀.
0: Ṣé pé ó ṣe ṣe tẹ́ lè bá láwọn inú laboratory wa
1: wo. Mo ti mọ̀.
0: Mo fẹ́ mọ̀.
1: Mo
0: mọ̀ lálẹ́ yìí.
1: Ó dáa báwọn náà.

0: alábúlé o. Ọkàn náà tó rè tó gbé wa o. Lẹ́ka ti microbiology náà mo sì wa o.
1: Ọ̀sẹ̀hun.
0: Ìyẹn small pulse fascination ni.
1: Wo wa pa ibiti n o ṣubú o. Àwọn èyí tó ń gbé wa lé lẹ́nu jọ mẹ́ta yóò le o le. Lẹ́yìn mi ò bá yọ wọn lé ṣubú lulẹ̀.
0: Mo wulẹ̀ ṣubú lulẹ̀. Tọ́ọ̀dà. Small pulse fascination. Ìyẹn abẹ́rẹ́ àjẹsára tó wà fún àrùn ìgbóná ni o.
1: Tọ́ọ̀.
0: Ó dà bó o láti ṣe léyìn náà.
1: Abẹ́ mọ́.

0: fingers.
1: Ọkùn ẹ lo n ke si o.
0: Kódà mo tún dé padà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìkan rèé acid fasting ni wọ́n pè é. Acid fasting.
1: Eyo.
0: Paul ayé ṣàwárí eléyìí náà.
1: A fẹ́ mò ń náà.
0: Kódà ẹnì kan bẹ̀. Paul Ehrlich ní jẹ́. Paul Ehrlich.
1: Eyo.
0: Lọ́dún 1882.
1: O pẹ́.
0: Lẹ́ka ti microbiology náà mo wà lórí àwọn èlò tẹ́lẹ̀ bá nínú laboratory wa.
1: Bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni. Wọ́n pè kíní ní acid fasting.
1: Bẹ́ẹ̀ni.
0: O ẹni tó ṣe náà ni lọ́dún 1882.
1: O pẹ́.
0: 1882.
1: Àló pẹ́.
0: Paul Ehrlich.
1: Eyo.
0: Àlè gbàgbé rẹ̀.
1: Àlè gbàgbé rẹ̀ o.

0: Bẹ́ẹ̀ ni mo sílẹ̀ kù kalẹ̀. Yàmọ̀.
1: Babies fascination ni jẹ́. Babies fascination. Eléyìí ni abẹ́rẹ́ àjẹsára èyí tó máa ń gbà pàápàá jùlọ fún àwọn nǹkan oṣù kan fún ẹni tó bá bùjẹ.
0: Ọlọ́mọ jẹ́ kí a
1: bí ajẹ́
0: òbùyàn jẹ́. Àmì o, àmì o, ọlọ́mọ jẹ́ àríjẹ́ ajá.
1: Fascination ta wúyi.

0: Bambabo. Oh, oh, lori eto.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbẹ́ngà.
1: Omi àtàwọn ṣe fi bọ́jú.
0: Sanwó.
1: Yóò kàn yọjú lóyún ni. Ẹ
0: kankan tó rèé.
1: A fẹ́ mọ̀.
0: Lẹ́ka microbiology náà láwà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ láwà.
0: Àwọn èlò tí a tún lè bá pàdé nínú àwọn laboratory.
1: Èwo náà là ń jà yín sí.
0: Àwọn laboratory apparatus.
1: Bẹ́ẹ̀ni fúngbà àkọ́kọ́.
0: Penicillin lélẹ́yìí náà ń jẹ́. Penicillin yìí. Fáwọn kan ṣùgbọ́n.
1: Ẹja mẹnu kò mẹ́
0: Ni
1: ọjọ́
0: kẹẹ̀dọ́gbọ̀n ni nínú oṣù karùn-ún ọdún 1948 o ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù karùn-ún 1948
1: kí ló ṣẹlẹ̀ ńgbà náà
0: ẹnìkan bẹ́ẹ̀ Andrew J. Moya Andrew J. Moya náà ló kọ rẹ̀ ńjẹ́ o ẹni tá a wúyè o náà ló ṣàwárí ẹ̀ wá jáde ìyẹn fún ìpèsè lọ́pọ̀ yanturu penicillin
1: ìgbà náà o ṣeun
0: o gbìyànjú o ṣe náà là ń wí o.

0: Ilé iṣẹ́ kan bẹ̀.
1: Afẹ́mọ̀.
0: Kí n ti ẹ̀kọ́ mu láti ilé iṣẹ́ yìí.
1: O dàbọ̀ náà.
0: Yẹ Becton, Dixon and Company. Náà ni wọ́n ń pè o.
1: Náà
0: nàkọ́ bẹ̀rẹ̀ ìpèsè kínní ìlọ́pọ̀ yanturu.
1: Wọ́n gbìyànjú.
0: Lọ́dún 94 ni o. Eléyìí ìyẹn ni eléyìí tí wọ́n sì ń gbà náà. Disposable syringe ni o. Pẹ̀lú abẹ́rẹ́ rẹ̀. Disposable syringe and needle.
1: Bẹ́ẹ̀
0: wọ́n ṣe kínní ìbòde sínú glass báyìí gbà náà. Ni wọ́n kó sí.
1: O ti yé wa.
0: O dẹ̀ ti mọ̀ náà
1: nìyẹn. Bẹ́ẹ̀ ni o ti wà náà.

0: gbẹ̀ngà.
1: Ọkùnrin ló ń ké sí.
0: Ó tún dé padà sọ́dọ̀ tiẹ̀.
1: Bẹ́ẹ̀ni ẹkùnrin.
0: Nǹkan kan rèé DNA ni wọ́n ń pè é. DNA. Yẹni pé ìyàwó èèyàn bá bímọ. Tí ò dọ lójú pé.
1: Pé kí ni o.
0: Ṣé wọ́n lọ ní àbíwọ̀ kọ́.
1: Tí ò jọ yanu. Ọlọ́run ti jarí irú ẹ. Ọ̀pá ìbìtì wàhálà. Ọlọ́run ló ti darí ẹsẹ̀ mi jù.
0: Ọ̀dà náà DNA ta wú yìí lọ́dún 1977 wà ní àwọn méjì kan bẹ́ o.
1: A fẹ́ mọ̀ wọn.
0: W. Gilbert àti F. Sanger.
1: Wọ́n di méjì.
0: W. Gilbert àti F. Sanger.
1: Wọ́n pe méjì.
0: Lọ́dún 1977.
1: Ẹ̀bà.
0: Àwọn méjèèjì. Wọ́n wá forí korí fi kò lóko. Wọ́n burúkú tẹ̀ páàrò nù.
1: Bẹ́ẹ̀ni wọ́n pa mọ̀ pọ̀ nù.
0: Wọ́n pa mọ̀ pọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wá wò pé ẹja ṣe ọ̀nà. Ìyẹn tá a tún lè fi ṣe léyìí.
1: Síjà òní fi máa pọ̀.
0: Tí ó tún fi.
1: Wọ́n ṣe wọ́n ṣe.
0: Ọ̀dà onáàlú rẹ̀ ti mọ̀ yẹn.
1: Wàhálà bó ti tún kọ́ lẹ̀ bá. Àràdá o, àràdá ẹ̀kùn.

0: ṣe padà.
1: Ọkọ
0: Láléòní náà ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọkọ náà tún rí o.
1: Ọmọ fẹ́ mọ.
0: Ọmọ fẹ́ kẹ́ mọ̀ ni. Pé à ń tẹ̀ wí dé lẹ́ka ti microbiology tá à ń wí yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá àkọ́kọ́ ìkan rèé tí wọ́n ṣe jáde.
1: Ọ̀sáwò.
0: Ó jẹ́ pé ọ̀kan lára rẹ̀ tá a lè gbàgbé o. Pé bó ni ìwé ṣe jẹ́.
1: Bó ló ṣe jẹ́.
0: Bó wọ́n ṣe pè ń gbà náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dá lọ́dún 1995.
1: Ọ̀nà jìn.
0: Àwọn bíi mẹ́rin kakúra wọn jọ pàtàkì àwọn akẹgbẹ́ wọn mí.
1: A fẹ́ mọ.
0: Lára àwọn tá a ti rí àwọn bíi Craig Venter. Hamilton Smith.
1: Ọ̀sẹ̀hun.
0: Claire Fraser. Àti àwọn akẹgbẹ́ wọn mí.
1: Tọ́.
0: Ní ojúkò kan tí IGR. Tí IGR ń gbà náà.
1: Oye.
0: Wọ́n ṣe àgbéjáde ìwé ọ̀hún a pè ní microbiogenomic sequence H influenza.
1: Tọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o. Ojú ó pọ̀ jù.
2: Nígéne.
1: A pọ̀ ọ̀pọ̀. Ẹni ẹ̀kọ́ bá lọ wa lọ́pọ̀ jù. Ọ̀pọ̀.
0: Ọ̀dà bàbá o. Ẹ bá wulẹ̀ ṣubú.
1: Tọ́.
0: Bí mo ṣe pé o. Microbial genomic sequence H influenza.
1: Díẹ̀ díẹ̀ o. Bẹ́ẹ̀ni.
0: O ìyẹn bẹ́ẹ̀. O ẹ̀rẹ̀ tí mọ̀ náà nìyẹn.
1: A kò rí
0: rẹ̀. Lupin gà jẹ́ dọ́dọ̀ ti àkókò yìí súlé tètè.
2: O sáré bẹ́ẹ̀ni.
0: O ìkankan náà tún rè.
2: A fẹ́ mọ̀.
0: Medicine gangan ni o.
2: Ee.
0: Medicine ta wuyi.
2: Ẹhẹ́.
0: O mo fẹ́ kó tiẹ̀ mọ̀ kankan parẹ̀
2: lálẹ́. O dábàá náà.

0: eléyìí tí mo ń sọ fún ẹyìn bẹẹni ìyẹn ni pé à ń sọ nípa àwọn oògùn òyìnbó lásìkò tá a wà yìí
1: bàbá
0: sì ń sọ nípa àwọn oògùn òyìnbó ẹsìn eléyìí tó jẹ ti gbàlódé o oògùn òyìnbó lọnà ti gbàlódé eléyìí bẹrẹ ní ọdún 1543 tá a mọ̀ sí 1543 nígbà náà lọ́hùn-ún nípasẹ̀ ìwé textbook kan tó jẹ́ àkọ́kọ́ rẹ̀ tí wọ́n tẹ̀ jáde o pé kí ni ó porúkọ ìwé textbook ọ̀hún
1: ni
0: nígbà náà wọ́n porúkọ ìwé textbook àkọ́kọ́ ọ̀hún nígbà tí oògùn wọ́n ń pè ní the Humanis Corporis Fabrica the Humanis Corporis Fabrica eléyìí tá a kọ látọwọ́ Andre Fesalius nígbà náà Andre Fesalius ló kọ́ àbí arákùnrin yìí lọ́dún 1514 ìyẹn 1514 àmọ́ ìwé yìí wọ́n gbé jáde ìyẹn lọ́dún 1543
1: nígbà tó wá di 64 kí ló tún ṣẹlẹ̀ o máa ṣe o nǹkan tó ṣe làárò yìí ìwọ náà kí ni ìwọ náà ṣe tá a máa fi ròyìn ìwọ náà ti dáadáa ẹja ṣe dáadáa ara dáa.

0: dáadáa lúgbẹ̀ngàn.
1: Ọkùnrin ló ń ké sí.
0: Àmúra alẹ́ díẹ̀díẹ̀ náà kọ́ ohun.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo tá pè ní wáìpà. Wáìpà yìí. Ọmọ tuntun jòjòló àbí ọmọ kékeré ọmọ jòjòló náà ni.
1: Ọmọ jòjòló.
0: Bẹ́ẹ̀ni. Bóyá ó ṣe ga. Wọ́n fi kíní, wọ́n fi clé rẹ̀.
1: Wáìpà ni
2: lóòótọ́.
1: Ọ̀ wá mọ wẹ́bà.
2: Wẹ́bà bí ibo.
1: À ń gbọ́ pè fún ọ ní ìsìn ọtí
2: wa mọ.
1: Ẹ bà lẹ́ wá bàbá. Tèmi agùn taṣọ ló ẹkùn ọkọ ìyàwó rẹ lẹpa by taṣọ ọrọbọ by four sasebi sẹńtàrí afẹfẹ ọrọ akin ọmọ akinmu dágbé lórí ìtòwé pé àmàlà tó lọ àbùmí ròkàlẹ yóò gbùdọ tutù olúwàgbẹmí ga ilé yánu ẹni tó bá bèrè mi ẹ sọ fún wọn pé mo ti lọ bí gíga ó dàbọ.
3: ọ èmi náà ń lọ ilé wa tó lẹ́nu ọ̀nà èmi bàbá lábúlé àdìdé má gbàgbé ìdí ọmọ àsìkò kí ó tó mọ ọmọ àwìn wọn kó torí náà apárí tí ń gẹ pọ́ǹkì abirimúsí fẹ́ǹsì tèmi náà sọ fún yín pé òdìjọ́ mẹ́jọ yá ẹ mọ̀ bá mi òdìjọ́ mẹ́jọ mo wà nù bàlú.
0: ọ̀dà náà mi àpé kódé kó lọ ní yòsùpá bóṣùpá bá ti dàrọ̀ mọ́jú kò níye kankan mọ́ dàtí ṣù sí ọlá ti rẹwà mí ń jẹ́ alákànfẹ́yìn rí alùpùpù tẹ̀sán náà fún sẹ́ńtà ọmọláre ò ti fa bọ́lá mọ́ kọ́ yẹn gan oko pàpàpà fi rẹ̀ nẹkẹ̀nẹkẹ̀ gbára ẹ̀ lọ́wọ́ kanna kanna títí ọ̀sẹ̀ tí mọ̀ tá a máa pàdé kẹ́nìkẹ́nì kẹ́hìndé bá ń dé lẹ́nu ara wa náà ni àjọ wà ní 08062891134 08062891134 ó dàárọ̀.

0: 06 508206. Lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06. Gbogbo ń tọ́lọ̀ ń dá dáadáa mọ̀ ni Ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé. Kódà Ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn, ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé. Kò sí àìsàn tí kò gbóògùn, àyàfi tí ìwọ kò bá tí ì rí ènìyàn gbòógì tó kájú ẹ̀ láti fi òpin sí àìlera ara tiẹ̀. Mọ̀ wá sọ ìrètí nu ìwòsàn tó tọ́ wà bíi tàtijọ́ pẹ̀lú òtítọ́ inú. Àlàáfíà yóò sì jẹ́ tiẹ̀. Ní ilé iṣẹ́ Miracle Apps International, Mr. Garanti. Àwa kìí ṣe awogba àrùn. Àrùn tí a kó látara ìbálòpọ̀, ibi ẹ̀gbin, ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa. Orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò. Wọ́n bá pè ní urinary tract infection tàbí kán pè ní bacterial infection. Àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí. Pé mi Miracle Apps International, Mr. Garanti. Olóòtú ìṣètò.
1: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
2: Àmì kò gbèmí sóyà ọ̀bá ní sọ̀rọ̀ yìí.
0: 070 36 50 82 06. Lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06. Àpẹẹrẹ wo ni ìwọ máa rí tó o bá ní àrùn ojú ara? Urinary tract infection, wàhálà àti sẹ̀yọ́ pẹ̀lú títa, ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti sẹ̀yọ́. Ní gbogbo ìgbà, ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré, ẹ̀yọ́ rẹ yóò máa scatter bí iná wẹ́dà, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara. Ẹ̀yọ́ rẹ yóò máa yẹ́lò, ẹ̀yìn ríro, ara ríro, ooru láti inú wá, internal heat látàrí àìleèṣe ẹ̀yọ́ dáadáa. Eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀, tí yóò sì nira láti ṣẹ̀yọ́ fúnrara rẹ. Tọ́jú ara rẹ, eléyìí léwu. Pé mi
2: Miracle Apps International, Mr. Garanti.
0: Olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 070 36 50 82 06. Lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06. Má sọ pé mo ti náwó, mo ti gbìyànjú káàkiri, mi ò rí àyípadà. Kàn sí mi.
1: Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
0: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó bá ní àrùn ìṣètọ̀? Ìnira láti ṣe ẹ̀yọ́ pẹ̀lú títa, ríro, kí ẹ̀yọ́ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde. Kí ẹ̀yọ́ tó dúró, wàhálà ńlá ni. Ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ́ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ́. Tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀, ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ́ fúnra rẹ. Tàbí kó o mọ tọ̀ sára. Kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí, a ti ṣe àrídájú oògùn fún àrùn ìṣètọ̀ tó dájú. Torí ijọ́ tí a bá bí ewúrẹ́, ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn. Ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn tiwa, ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní oògùn. Ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi, èmi bàbá
2: Miracle Apps International, Mr. Garanti.
1: Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Tàbí kò pè mí sórí nọ́mbà mi 070 36 50 82 06. Lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06. Ìlera lóògùn ọ̀rọ̀. Ọlọ́run ọba lọba ìwòsàn yóò wọ ọ̀sán lágbára Ọlọ́run.
2: Ẹ kú kalẹ̀, ibikíbi tẹ bá wà tẹ bá ti ń gbọ́ mi dédé àkókò yìí, àìsàn tí yóò gbóògùn kò ní sẹ́ni kọ̀ọ̀kan wá o. Orúkọ mi ni Bàbá Garanti. Mo wà ní
1: Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
2: Àmì kò gbèmí sóyà ọ̀bá ní sọ̀rọ̀ yìí 070 66 79 97 93 070 66 79. 97-93. Ìjọ mọ̀ wípé àìsàn tó ń dẹ láàmú lè jẹ́ àfọwọ́bà àìní àkíyèsí láti ara ìjẹkújẹ, ìmukúmu lílu ara rẹ nílòkulò àti àìṣe àìwá rẹ lóòrèkóòrè. Ǹjẹ́ o fẹ́ gbé ìgbésí ayé lálàáfíà níwọ̀n tó ń gbọ́ mi ní àkókò yìí? Ẹ̀yà ara ṣe pàtàkì tá a bá tọ́jú rẹ̀. Àlàáfíà yóò jẹ́ tiẹ̀ láti orí dé ẹsẹ̀ rẹ, ṣùgbọ́n tí a ò bá tọ́jú ẹ̀yà ara yìí, ìnira ńlá ni yóò dé bá gbogbo ara rẹ̀. Tí àlàáfíà rẹ̀ sì lè di fíafíà, Ọlọ́run dá ewé àtegbò fún ìwòsàn, ó sì fi mọ àwọn tó mọ lílò rẹ̀ pẹ̀lú. Ọlọ́run mọ fi sára wa dèwà mọ́lẹ̀, torí iṣan ni òkúmúléwó tọ́jú sára rẹ̀. Ní ilé-iṣẹ́ bàbá garantí, àwa kì í ṣe awogba àrùn àìsàn iṣan, ara làwa ń tọ́jú lọ́dọ̀ tíá. Torí láìsí iṣan ara tó péye, a ò lè ṣe ohunkóhun. Torí iṣan ló ń gbé ẹ̀jẹ̀ láti ọkàn lọ sí gbogbo ara wa, bẹ́ẹ̀ ló ń dá ẹ̀jẹ̀ padà sí ọkàn wa.
0: Pé mi Miracle Apps International, Mr. Guarantee, olóòtú ìṣètò.
2: Mo wà ní
1: Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
2: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
0: 070-36-50-8206. Lẹ́ẹ̀kan sí 070-36-50-8206.
2: Tí kùdẹ̀ òṣèlú bá dé bá iṣan rẹ, wàhálà ńlá ni yóò dé bá gbogbo ara rẹ. Fún àpẹẹrẹ, ẹsẹ̀ yóò kú táìtàì bí pajápajá, àtẹ́lẹsẹ̀ yóò máa dùn ẹ́, ẹsẹ̀ yóò wúwo láti gbé, bàtà yóò máa jábọ́ lẹ́sẹ̀ rẹ àti lè gbé ọwọ́ sókè, ìnira ni yóò jẹ́, àti mú nǹkan lọ́wọ́ tàbí kọ ìwé, ìnira ni yóò jẹ́, ìkẹ́ yóò máa jábọ́ lọ́wọ́ rẹ. Ọwọ́ gbígbọ̀n, ẹsẹ̀ gbígbọ̀n, ara títa, ọrùn ọwọ́, ọrùn ẹsẹ̀, orúnkún, ọrùn ìbáràdí, ẹ̀yìn, èjìká, oríkèéká rẹ yóò máa wẹ́ àti dúró, bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ tàbí kírun, ìnira ńlá ni yóò jẹ́. Tí o bá jòkóó fún ìgbà pípẹ́ àti dìde yóò di wàhálà, ẹlòmíràn kò lè rìn láì lo pọ̀pá. Má sọ ara rẹ di arúgbó òjijì. Tí o bá ti ṣe àkíyèsí kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ rẹ, kà sí mínísítà
1: Gàkànbí ní ìlú Ìlọrin. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
2: Tàbí kò pe nọ́mbà yìí 070-66-79-97-93 070-66-79-97-93. Tí wàhálà bá dé bá iṣan tó ń gbé ẹ̀jẹ̀ lọ sí ọkàn, ó lè fa kí ìfúnpá rẹ máa lọ sókè ní gbogbo ìgbà. Orí fífọ́, àyà dídùn, àìrórunsùn, déédéé àìlèmí dáadáa. Tí ọ̀ bá tètè tọ́jú ìfúnpá gíga, ó lè fa kí ọwọ́ kan, ẹsẹ̀ kan ó da iṣẹ́ sílẹ̀, tàbí kí ẹnu wọ́ sẹ́gbẹ́ kan pẹ̀lú àìlèsọ̀rọ̀ dáadáa.
0: Pé mi Miracle Apps International, Mr. Guarantee, olóòtú ìṣètò.
2: Mo wà ní
1: Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
2: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
0: 070-36-50-8206. Lẹ́ẹ̀kan sí 070-36-50-8206.
2: Tí ṣúgà bá pọ̀ nínú ẹ̀jẹ̀, o lè dá wàhálà sínú iṣan rẹ. Eléyìí yóò nira fún iṣan láti gbé ẹ̀jẹ̀ káàkiri ara. Onítọ̀hún yóò máa ṣe ẹ̀yọ́ bí ẹ̀ máa hùn kí ilẹ̀ tó mọ́, tí èrà yóò sì máa pé bo ẹ̀yọ́ rẹ̀. Yóò máa wù, yóò máa gbẹ, òǹgbẹ yóò máa gbẹ, ebi ó sì máa pa lóòrèkóòrè, kódà egbò ara rẹ̀ kò ní tètè jiná lásìkò torí iṣan rẹ̀ ti daṣẹ́ sílẹ̀. Tí iṣan tó lọ sí ilé-iṣẹ́ ọmọkùnrin bá daṣẹ́ sílẹ̀, ó lè sọ ọkùnrin di ṣẹ̀kánsùn tàbí kí ó gba agbápátá. Síbẹ̀ ó ti lo oògùn alẹ́ lóríṣiríṣi ṣùgbọ́n kò ṣiṣẹ́ tọ́jú iṣan rẹ̀. Kódà tí iṣan tó lọ síbi ìrìnà rẹ bá daṣẹ́ sílẹ̀, ó lè ṣe àkóbá fún ìrìnà rẹ̀. Tí o bá rí kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ rẹ, má bora rẹ pa.
0: Pé mi Miracle Apps International, Mr. Guarantee, olóòtú ìṣètò.
2: Mo wà ní
1: Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra, sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
2: Àbí kò gbèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
0: 070-36-50-8206. Lẹ́ẹ̀kan sí 070-36-50-8206.
2: Torí àìsàn nípa mímọ́ra kí n pẹ́, pariwo mi sita ki n tu e sile loruko ohun nile ise baba gan ti a o si ayewo fefe ni pelu irinse igbalode lati mo koko nkan to n de laamu lagun ara iwo ti o ni arugbo nile asiko ojo ti a wa yi ni awo ka awo male egun ma n da won laamu tori awon isan ni aisan je aleju ara awon ki se ile ara toju san are ti san re ba wa ni alaafia yo nira fun aisan lati di omole tori isan ni okunlewo toju san are fun itoju isan ara baba gan ti wa ni
1: Gakanbi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni Gakanbi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercialashi ibe ni office wa wa
2: e pe obangadi so ye wo bani so wa yi 0770 6679 9793 a o ni fi esan lugba o baba gan ti la mi e

0: it up loud.
1: 88.7 FM.
2: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
3: Agbára ọ̀rọ̀ ètò kan tó tún kalẹ̀ kàsàgbà sí Diamond 88.7 FM. Ìlọrin ní gbogbo aago mẹ́wàá bọ̀ lálálẹ̀ Friday 10:30 PM. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́nà ọ̀tọ̀ tó ń tìrírí. Agbára ń bẹ nínú ọ̀rọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ọgbọ́n wo làá lò tàfi káyé já nírú àkókò bí èyí? Àyè ń bẹ láti dá sétò. Ẹ pe atọ́kùn ètò Prophet OK Paul Àkàndá Olódùmarè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09033379533. Agbára ọ̀rọ̀ tọ̀
4: We lift the name of the Lord
5: high. For the great grace given to us. For
4: the great grace given to us.
5: Adupe fun ojurere re.
4: We thank him for his favor.
5: Eje ki agbadua.
4: Let us pray.
5: Ni oruko Jesu.
4: Ami.
5: Olorun agbe oga gba ope wa.
4: Ami.
5: A nlo lati soro iye leti gbogbo eniyan. Olorun darapo.
4: Ami.
5: Bi oro iye ri o ti ma jade lo je ko ba okan won eniyan pade.
4: Ami Jesu.
5: Ranse re to lo lo aro won fa gba.
4: Ami.
5: Alagbara la abi oloni gbogbo to fin ji Olorun orilede yi Oluwa la koja.
4: Ami Jesu.
5: A pe o ni iseju aya ilekun anu ko ma si.
4: Ami.
5: Ore ofe ko ma po si.
4: Ami.
5: Bẹ́ẹ̀ ni kórí.
4: Àmì.
5: Jésù Olúwa wa.
4: Àmì, àmì, àmì lórúkọ Jésù.
5: Mo kí ẹ̀yin àyànfẹ́.
4: I greet all the beloved.
5: Mo kí ẹ̀yin tí ẹ mọ Ọlọ́run.
4: I greet all of you that know God.
5: Mo kí.